0: Ouais, mi si do hoa. O no edo chije do to le fo me le mi mana se pere a. Jeremy kujo, un to gbe nu kwile se se do un e an to gbe nu e de su ti te gbe ton. Bo do gbe nu modes. Modes 12 13 hola, un to gbe nu kwile se se do un to do mi to le ko do mi ye san de tin o. Ene o mi na hun. O kran nu mi bo. Nu yɛ de ɛmi ɖo le ali yɛ ne yɔ tsi yɔ, ene yɔ mi na ɖɔ se to ɖokpoɖokpo mi tɔ le bɔnu, o me ɖo nyɔnu ɖe wo ya tɔn ɖo to xɔ me le yɔ, mi yi kanu bi yɔ gã dzi. Kimia, kimia, ezitia, eo, nugboe, o tsi yɔ ɖe bɔ ɖe, eo, me ɖi yɔ kpoɖokpe ɖo fisi. Eya kpoɖokpe gã dzi lobo ko yi pe asi sunɔblɔ gbe ɖo tsyɔ nu eyɔ to be wɔe ɖu lobo lɛ kɔ exɔ trɔ lo lobo ayi ko mama nu ɖe vo ta dze. O amu godome godome mi to gbe nu eze se do ena tse nu kui lɔ kaka ena tse nu ye. O o mi le vie sage. Xɔwɔ yi xɔ atse xɔwɔ yi xɔ bɔ mi na ɖɔ nu mi nɔ mi tsi lele ɖokpo ɖokpo mi tɔ lɛ yɔ wede lɛ nu wɔ mi ɖo mɛ yɔ mi ɖo mɛ ɖo xɔ to yɔ mi sɔnɔ ba na tun o oxɛnu tɔn wa mi kɔn ba na tun o xɔ de ɖo fie ne aɖo mi tun nɔ mi tsi lele eye yɔ eku nya si bɔ mi tsoro na da o lobo sɔɛ bo sɔɛ do fi ne bɔ mi nɔ dzana tun de bu ɖo kɔn tɔn wa eye nu kako adze do tsi tɔn ewɔɛ. Mi nɔ asɔnu lobo a bo adze asi sunɔ blo dzi ene eblo asi sunɔ ekpe gã dzi asi 01 21 35 32 01 21 60 41 22. Alo ka adze mi si me ɖo ka nu fɔ a.
1: Naɖugolo.
0: Ote ɖe awusa. Abi.
1: Mi dona do gra do e wo.
0: Eh.
1: Ye do ma de ni abai ka ni wo do mi ma bon.
0: Eh eh. Eh na lo ha.
1: Ebo.
0: Ebo nu ko ahwe. Ebo ki ko e. E ko ko ba e pe di na ba ka.
1: Ebo ni bo na mi a ti e wo ma bo do ti ble mo mo do ka do mi.
0: Eh ya.
1: Oh.
0: Te o da fi a fi a yira mi si egbe.
1: Ngo tó fi àwìn lẹ bi.
0: Wọ́n lò fi ye. Atọ́ngọ́ ẹ̀ àdé a.
1: O lábi náà si tẹ́tí lọ́mọ fi wẹ̀ ń dèdì bó jẹ́ yìí.
0: À ń fẹ́ tó o kàtí ẹ̀ ṣáká atọ́ngọ́ ọgán àdé sí.
1: Na na àdúgbò nù lábi náà si hà á lọ́wọ́
0: ẹ̀ jẹ́. Ẹ yọ sọ mi.
1: Bẹ̀mẹ̀ pé mi kọ́ ẹ fẹ́ Zakari wíyà yìí.
0: Ẹyẹ mẹ́wọ́ yẹ bi lásán wa ló tó dán.
1: Àyàn mi dógbè náà yín náà mi.
0: Eyan.
1: Mo dógbè náà sí ìyá àdí ìpapò.
0: Eyan ẹlò tójì. Eyan.
1: Mo á dógbè náà ló kò mẹ́ tó mọ lọ́jì.
0: Eyan eso àlọ́ nu e.
1: Ẹ náà di àrùn gbà wò.
0: Ẹ̀ẹ́.
1: Ònú ẹ̀yìn náà dọ̀ màá yín àmọ́.
0: Ẹ o.
1: Tó tẹ́mẹ̀ nu ẹyin náà yóò ló.
0: Ẹ o ń jẹ́ àdọ̀ tọ̀ mẹ́nu àmàlà àhó ń jẹ́ àdọ̀ wa.
1: Ẹyọ ń gò se.
0: Ẹ̀ẹ́.
1: Mẹ ètò mẹ́ ẹ̀ dòdù bẹ́ yẹ sójú
0: ẹ o yẹ mọ tó náà mẹ nkọ náà mi jẹ kó ọkùnrin tó fi tán.
1: A
0: hóhóhóhó nàbí àdóró hó tó. A ẹ o yẹ mọ tó náà mẹ mẹdẹ bá a rẹ mọ pọ wọn mẹ ní ká yẹn amẹ.
1: Tó bẹ ẹ o bí dùn ẹ lè wọ ọ. Ẹ nà ẹ lè fi pa ẹ lè fi jẹ o.
0: Ẹnna mẹ ká lè gbọ̀n mẹ ká lọ ká bí yẹ nka lọ yàn ní ọmọ lọ gbà mẹ tọ ẹsẹ tẹ ká jíjẹ ẹ kò tó bẹ ní ga jíbọn àyè wà mí de àwọn àfi yà ló fi bẹbẹ fi yà de.
1: Àbí ìlú ẹ̀dùn ló sí lẹ́nu yà.
0: Ọ̀chá hó hó.
1: Bọ́ ẹgbẹ́dẹ̀mọ.
0: Ẹ̀dẹ̀ yà.
1: Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ pé gbọ́dọ̀ ó ta fún mi.
0: Ẹ̀ẹ́.
1: Bọ́ àti ẹ̀jì yìí bọ́ ẹ wá dèbí àpò tró ní sẹ́yìnbọn náà àdúgbò rẹ.
0: Ẹ̀ẹ́.
1: Tó náà tó gbogbo àti ẹ̀jì tó gbogbo lòpó.
0: Ayé o, félicitations.
1: Ẹ̀gá yìí tóbi tó mẹ́. pinu lo po e de pelo yin
0: ah
1: ma yo trobe.

0: Bọ́wẹ́, mèrè lẹ́tí ò péjé náà yìí mẹ́rin náà pé gbèrè à. Ẹlẹ́pọ̀ òun. Mi kẹ́kẹ́rẹ́ mi kúrò mi mú ma tọ́ sí ọmọ mi. Ẹ o, èso ọ̀dọ̀ ọ̀họ́ eré wáyà. Àgbọ̀tọ̀, àgbọ̀tọ̀, pọ́n èsì kẹ́nu wa, tọ́ ẹ̀wọ̀ èso jẹ́rákà tó eré wu. Wẹ́mẹ̀ dé dà mí wá tún lọ mẹ́rin fò fi ẹ̀mí sọ̀dọ̀ kọ̀ pa. Dé nà pa tó wẹ́wẹ́ ẹ̀yán mẹ́. Ẹyin dọ̀ bí jíjẹ́ ǹdè wá jẹ́ dọ̀jì tán mẹ́rin lẹ́tí yàn yẹ̀dọ̀ sáhà mẹ́wẹ́mẹ́. Ǹjẹ́ ló kó tó àgùn òfin àfin dọ̀ bí jẹ́ mẹ́rin dọ̀ yàn náà dọ̀ bí jíjẹ́ lé dé tí yàn dé ẹ̀nà wá kó gbè wẹ́ ẹ̀nà dọ̀ kọ́kọ́kọ́ wẹ́ ẹ̀nà tẹ́ ẹ̀nà wá ná gbani bọ́nà wúlí àlọ́kẹ́ tí wọ́n mìíràn dì jí ọ. Fi àdé ọyàn. Hello.
1: Ẹyàn.
0: Ẹyàn ọdún kan bá ẹ bàdàbàdà.
1: Ǹdẹ̀ wẹ̀ yìí náà dọ̀bọ̀ jẹ̀dọ̀ tó kàá jí màá yí àmọ́.
0: Ẹ o.
1: Ó dé mìíràn wá ní náà mi nù yún ẹ.
0: E nẹ.
1: E jẹ́ ìdè pípẹ́ wẹ̀ inú ẹ̀. E jẹ́ ìdè pípẹ́ ẹ̀ sí ìwé tó gbé.
0: Ló tajọ́ mède fo tóde fo mẹ́nu dé lọ́kọ̀ mi tọ́lẹ̀ sábà mi máa kéya náà hàn.
1: Mi yóò dẹnu gbọ̀n mi tọ́ ní gbọ̀n mi lọ́wọ́ ẹ̀dùn ọ̀dùn tají ta olóòtú ọ̀mẹ́ náà dẹ.
0: Ẹyọ́.
1: Bọ̀n
0: ní àáyí bo lẹ́kọ̀ọ́
1: Ayi.
0: Alo kan ẹ jẹ mi si.

6 347 755 francs. Wọ́n dọ̀ kúrò kó mi tán mi náà tún lọ tara gbé ọ́ mi náà bá pọ́n. Mi náà bá pọ́n mi náà yìí kodo eyín ló tó 590 tán ẹ wà yìí kodo sọ gbadanu ẹnẹ́ ọ́ ló gàn tán tán mẹ́ sàn mẹ́. Bọ̀ mi náà dọ̀ mí jẹ́lẹ́lẹ́ kẹ́ ìfọ́lẹ́ ọ yìí dí 27 20 1 2 86. Lókpòlókpò mi tán mi náà bí ọ́ mi lọ mí jẹ́lẹ́lẹ́ ẹ eyín mi hò ló fi eyín fi. Bọ́ eyín fi ẹnu kó àjídẹ tẹ́mẹtẹ́mẹ lẹ́yọ. Bọ́ ìnà yìí gbénú àjímí tán mi tún lọ nílé mina bló étoile 590 dièse. Bọ́ ìgbé olótó bẹ́ẹ̀jì ẹnìyàn ìnà yìí gbénú àjíẹ mi kó lẹ́yìn tàdágbéyọ ní pílámìdó. Èrò bíbá dó yìí ají mẹ́yàn mọ́tò kùn kàn jẹ́ ọ́dọ̀ pọ́. Oyún òkun wo máa rodo pọ́ báyìí. Mẹ́yàn náà dọ́nu yún ẹ́ pẹ́nu kúròkúrò pọ́ àtàn. Lóbo náà dò pé sísan ọmọ ẹba bẹ́ẹ̀ àsán àsán ló pọ́. Ẹ̀nà dò pé pamọ́. Bókan náà dọ́nu yún ẹ́ pẹ́ dandan lò mọ́tò kúnkún sí alíjí. Ẹ̀nà sí mẹ́. Ẹ̀nà dò sọ kẹ́kẹ́ tàn. Wọ́n náà rí àwòtó wá sọ mẹ́. Bọ́n náà pọ̀ wínú wá. Bókan náà dọ̀ àpápá bó su bó sọ wá lówó egbó kẹtẹ yín kó lọrùn wẹ kẹtẹ òtọpá tán etsomọnú àsánpangọ ríyasùn tán ẹnàsù. Tófì tòsí ẹdò kútọ́nu mẹ́rin ọgbọ́nu gèrèkwé káàlẹ́lẹ̀ dómìlẹ́ nùwádókọ́gbẹ́ àhọ́súnmọ̀ tó náà máa dóun dé mẹ́. Ẹ̀ẹ́nà ìrọ̀dọ̀ asínbẹ̀nẹ̀ bọ̀ mẹ́rin kúnlọ́ mẹ́rin dèwé hámẹ́rin ònúdúró sí alíjí sèche patrice ozinfo eto egbonfi lobodo kpeleme lobodo kuna bo ena yinu nyue bona san kuna no kanji webi kwenu won edo mi so ti to me do poto te bo yon san gbe azan ton go avivo son ton ena tinu menu mi bona do honu mi bona kponu mi lobona na wole wi e mi na si uto khe mi de na do ndudu kanji dudu sin aliji yo ena nami a ho san gbe azan izen ko o avivo son ton ìnàlẹ́ náà nùyún mi ló bọ́n pọ́n nù mí ló bọ́ nùyún èèbà tó náà yọ̀yọ́ tí ló bó tó ń lẹ́yọ ìnàlẹ́ sọ́kúlẹ̀ mi kótó èèzọ́ wa tọ́ tẹ́ ń gbẹ́jú dé lẹ́pọ̀n síbi gbé àzàn tẹ́wé gọ́ àfihàn sọ́n tán nùpọ́n mẹ́ nùyún yọ̀yọ́ délẹ̀ tí bẹ́ẹ̀ bà tó náà tà ń lo wo mọ́dọ̀ àlídéjì àlídéjì àkàndéjì àkàndéjì sèche patrice ifo eto edo mi kuna henu emi de o mi na manu nyo ene le kha mi bo mi na to he mi de na bo yi na yon bo wa na yon sant po si so kuto nu enu wa ne ode mi yore bo na kande u bi mi kukwa lo kan 01 66 46 02 01 66 46 06 82 o kono wa kate tito me no kun to tito mẹyin kó lọ́wọ́ ẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán wọ ọgbọ̀n fi bọ́dọ̀ dídọ́ sẹ́dọ̀ rọpòrọpò mi tán lẹ́wẹ̀ dọ̀ tátàgbè lẹ́ẹ̀ọ́ bẹ́sí gànwó àtàdémẹ́sọ̀jẹ̀ gànwó rọpò àtàdémẹ́yàn nùwà dé nábẹ́ bọ̀ nùwà ẹnìyàn saint université de la mer et de l'enfant au chu mel ewé náà bló nùwà ẹnìyàn tó français gbé mẹ́ bọ́nà bló tó fún gbé mẹ́ wọ́n rọpòrọpò mi tán mi lómi tawẹ̀ gbọ́dọ̀ mi jẹ́ bẹ́sí àfihàn sun wọn mẹ́ ene le mina segbon mina sero trolo me de segbon mi de leti o bonu kan bi o de de o mina ro ki kan bi o e hun nu wa ene o mina tun do mi jelele se asu mel wa so do te lo bona nanu yo emi do vi e na ji yo yo le le o le na nu gbeje fi pongben le na no wa nu gbon bra fi metan do ganji o e na blodo français gbe me na le blodo fon gbe me do tata gbe le bi be sin kan wo atare me so je kan wo ropo atare me do fm 104.3 ko don we kete topa ton eyin ko don we kete mi ton ji e do bi ba we do yi aji we gbo kan to yonun do po e do bi ba we e na do nu yen pe do òwe gbó ọ̀hínhín sí àlejí inú kòròkòròpò wè ẹdọ́nà tún chọ́kí mọ́ ganjí ló bọ̀ ọmọ ẹ̀ẹ́nà sí bẹ́ẹ̀nà yọ̀dọ̀ logiciel word excel powerpoint kótó dévò dévò lẹ́pọ̀ ẹ̀ẹ́nà tún blòblò ganjí tán bókan náà gbé sísọ wẹ́n bá bẹ́ẹ̀ àsọ àsánlópó ẹ̀yìn ẹ̀dúró mẹ́rin mẹ́rin ní bẹ́ẹ̀kúndé wẹ́n má tán lẹ́bi tó
akpovu ɖo kpome bó sɔ ɖo xo ɖɔ wɔ kɛtɛ tɔkpa tɔ si wò gbó hɛ tɛ tso bó nu aza atɔ gɔ sun avivɔ sun tɔ ena su akɔhenu gã hun de tɔ abuke gele le tɔ do dzegbe ɖe akpo mɛ akɔhenu gã atiposu gezo tɔ ɖe akpo mɛ akɔhenu gã meyin kpɛtɔ tɔ do dzegbe ɖe akpo mɛ henu ʋegbe lo akɔsɛ tɔ ɖe akplo mɛ ɖe akpo mɛ henu kodzia tɔ inusa tɔ feliho tɔ hun da fɔtse tɔ tokpɔ tɔ atadedza tɔ azanadze ti henu fiɔgbe. Joy fusi henu asuku si josephine ogbegbe lo akose hundeton o matin to sin file no e corine e frazi falilat hundeton inusa no e solange o monico hundeton hunda foche sin asiwe asuku si sebastian rumpano feliho medaho marcial te point hundeton medaho maxim g point medaho ephraim s point medaho eric h point noé blantino hundeton medaho dosu amel g point hundeton renu bato renu quand on sa vidéo so egbon fi din kodo veda ho pan uro di do se do o do kodo ko mi tan le bi we do me vi fenai ton a sebastian Gora Sebastian Gabe, oh mami. Sebastian, ene hundeto. En asuku si Sebastian hundeto, en Sebastiana. Sebastian hundeto. Rukmano, feliho. Mugboe. Mi kbonfi di, yeme bi kple lo bo kbonfi bro di do se do miado. Me vivene a eton, takbo eton, to eton. Asi to eton. Takbo eton, takbo eton. Honore hundeto. Ewe gojino to da ho. Do azokwe yi soniko guda ye. Bo do kwa jeton da kwa me e matin ta do kwe ton kan we nou kwa ton go me do vodun gwa zan kwa ton nou kwa ton go a yi do son son hewa yo ton me kama ya kwe don chobo e matin ta ta ta gwa zan kwa ton nou kwa ton go son e mili yo ton kwa do a zan gwa zan kwa ton nou kwa ene go son e mili yo ton gwa da nou an gan tan ton me an e nan se ta kwe lo kon zan do ya kwe don kwe do ya kwe hita ton an do o kuto nou a khosu zan gwa zan kwa nou kono kwa go son e mili yo ton gan ton me an ena etio sintio no tan fimi so do jegbe da po me ke zeme era te matin to sintio do kwe ton pe hun te ton kwe do jegbe da po me mi na don mi no kan tan to me san me on ena se ta pre do bo konsa do lu ma no wi wa e me wi wen do to we na bro do ye no kwe do ye we mi sha lo do jegbe da po me si bi gbe asan nu kan ton so e me o avivo son ton kan tan ya tare me ya to me pa kantan ton di nou kongwe a foton me yon, e na chite. Do chi yoji, kantan e me yon a bla misa do chi, ton li yawwe non kwe do yawwe Michelle o ton do djegbe. E ne gudo e na soma tin ton do ten ton kudo kudo ton me, le yon di menk me yi. Kando kwo me yon, e na yi mewa me de chono. E ja foton gwe a zan we go, a vivo son ton, kantan we me zan zan, e na bla misa ton si nou yi me ton, kudi do ton, do yawwe non kwe do kbo. Akorenu kan olubi agba omo onile tondo oyo lo save akorenu kan aruna tondo save agbome kalavi oglekwe hogbonu kutonu akorenu kan viera ton da agbome kalavi oglekwe lo hogbonu do kutonu renu taruana ton renu kan tonu ton renu akia ton renu bado renu konton savi lo so egbon fi din pe do veda hopon Bodo di da se do mi yado, men vive na etan, fi etan, fofo etan, to etan, takpe etan, takpe o konton etan, o takbo etan, Auguste Clement Corneille, Bola Jiti, Mulero, Darwana, enyi a jowa to kando kenkwe sinanon, lobo yi matin to do kwe ton, kande gban ton no kwan ton go omen, yekbon fi, bodo titi me yado, mi chile la, hozangbe, azan konukun ene go son emi di yotan kon ekbe dine. Kantan ton mek badan ene sa takple lo mna konsan. Do yagwe non kwe do yagwe Michel lo ton do kwe to do kouton. Eje so sibikbe azan kwa ton go son emi di yotan gan izeme yon. E na chite do matin to ji. Kantan we me yon suswe jaha matin to ina ne. Do kare 275 do skwa kwe to do kouton. Malin to atiken sa kwe vi e sante.
Eje ga tanton me o ina blo mi sa lo na kha ewe to jitan lo yawo no kwedo yawo mi se lo ton do pe to do ku tonu eje ga oropo me o ina so ma tin ton do tin ton gudo gudo ton me do ku kwe eyin kan ton lo bodo sekanji lo bodo khogbonu sin aliji mi flin ma tin to do yewe ki kha mi ton le me donu ese mi ton do file o yene mi so to o to me no ropo ropo mi ton le ne bo mi na ti me mi do mi na leko lobuna le wa khosa bo tantan me o mi ale hun kanu mi lobuna do 01 21 31 45 32 01 21 60 41 22 alokan eje misi.

akí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà wípé ẹ kú títẹ́ tilé kò sí wa látọjú iléeṣẹ́ wa rádíò tọpá 104.2 FM tá fi kalẹ̀ sí ìgbọ́gbanú àkókò tó láti pé a máa fi àwọn ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń parí yìí fi tó yín létí láìpẹ́ láì jìnà ẹ máa gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àmọ́ síwájú ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìkórè ìròyìn náà nínú ìròyìn wa ti ọjọ́ òní ẹ máa gbọ́ nípa wípé àwọn onídánwò back lọ gba ìwé relevedo note ìdánwò tí wọ́n ṣe ìparí eré ìdíje tí a mọ̀ sí champions cup lẹ́ẹ̀kan ó wáyé wọn yóò gbé ilé ga tí a mọ̀ sí toilette publique sí àárín ìlú àyípadà yóò dé bá ìlú kútọnu abala kọkàndínláàádọ́rin tí a mọ̀ sí 69 ìpàdé àwọn ààrẹ ìlú bákan náà ni Macky Sall ní òní àti wípé mínísítà sèdè àwò ṣe ìpàdé ní ìkẹyìn ẹtù máa gbọ́ nípa ìtẹ̀síwájú oyè Macky Sall. lẹ́ẹ̀kan sí akí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà wípé ẹ kú títẹ́tílé kò sí wa láti ojúlé-iṣẹ́ wa ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìròyìn tẹ gbọ́ ìkórè ẹ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn yín fatan masiat nídìí ẹ̀rọ lọ́nkọ́ ìyáàfin sebastian ìyáwédéwu ni yóò jẹ́ kẹ gbọ́ wa bó ti tọ́ àti bí ó ti yẹ ẹ kú ewu ọjọ́ jimo àwọn onídánwò back lọ gba ìwé relevedo note ìdánwò tí wọ́n ṣe ìwé tí ń ṣe relevedo note ìdánwò tí àwọn onídánwò back ṣe ti oṣù kẹfà ọdún 2026 ti jáde báyìí àwọn onídánwò tí wọn gbégbá orókè ti bẹ̀rẹ̀ sí ní lọ gbà á láti ọjọ́ ajé àwọn tí wọn kò sí ìráyè lọ gbà á ní ọjọ́ ajé ní àǹfààní láti lọ ní ọjọ́ ìṣẹ́gun ní ti àwọn tí wọn wà ní ìpínlẹ̀ albury atakura àti donga ní seje nkandi ni wọn yóò lọ seje natitengu àti seje jugu ni wọn ní láti lọ gbà á tí wọn bá ti ṣetán láti lọ wọn sì ti parí rẹ síbẹ ní ìpínlẹ atlantic ètò pínpín ìwé wọnyí ní ibùdó mẹta ni ó ti ń wáyé seje abomekalavi seje wida àti seje nokwe ní kútọnu pẹlú àwọn tí wọn máa ń fi ojú wo ètò náà tí a mọ̀ sí jury àwọn tí kùfò pẹ̀lú colin gbọ́dọ̀ lọ sí seje ti dogbo àti seje ti glasgow àwọn tí wọn kò bá ti lọ gba àwọn ìwé tí a sọ yìí ní àwọn àyè yìí tí ó bá kọjá ọjọ́ ìṣẹ́gun àti pé tó bá kọjá ọjọ́ ìṣẹ́gun yìí kọ́ di ọjọ́rú ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ kejìléníogún oṣù keje ọdún tí a wà yìí àyè tí wọ́n ń pè ní direction departementale des enseignements secondaires àti technique de la formation professionnelle ni wọn yóò ti ṣe kíni ni wọ́n múra láti lọ gbà tí wọ́n bá ti lè lọ sí àwọn àyè tí a sọ yìí ní àkókò tí wọ́n fún àwọn ọjọ́ tí wọ́n kọta kà fún yín ìparí eré ìdíje tí a mọ̀ sí champions cup àtẹ́wọ́ ni wọ́n fi parí eré ìdíje 6th edition du championnat national cup ní grand popo lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n fi ìgbàgbà nínú ètò náà tí ó sì wá sí òpin tí ó sì mú ìtẹ́lọ́rùn wá fún gbogbo wọn àwọn ọ̀dọ́ tí wọ́n mọ̀ eré sá dáradára tí wọ́n wá láti gbogbo àwọn ìpínlẹ̀ benin láti fi ẹsẹ̀ ilé ìwé wọn lélẹ̀ nínú àwọn eré ìdárayá lórí oríṣiríṣi ni wọ́n wá síbẹ̀ benin adato mínísítà tí ó mójútó eré ìdárayá àti mímójútó àwọn ènìyàn sọ̀rọ̀ ní oríṣiríṣi nípa ètò náà ní àkókò ètò yìí àwọn ọmọ ilé ìwé fi àwọn ìmọ̀ wọn nípa eré náà hàn àti ìfẹ́ wọn láti ṣe hàn tí gbogbo àwọn èèyàn sì rí kalosọ ìyàwó àyípé tí ń ṣe baálẹ̀ ìlú grand popo fi ẹ̀hónú rẹ̀ hàn pé eléyìí wáyé ní ẹkùn tí òun wà ó dùn mọ́hun lọ́pọ̀lọpọ̀ àkókò tí ó ga jù ni pé àwọn tí a mọ̀ sí amazon
Disetta àti Uvin àwọn ni wọ́n pèsè ibi ètò yìí tí a mọ̀ sí invité d'honneur. Wọ́n wá láti wá ti àwọn ọ̀dọ́ ọmọ ilé ìwé náà lẹ́yìn. Ká wá sọ fún wa pé wíwá tí wọ́n wá wọ́n fa àkíyèsí àwọn èèyàn wọ́n sì fa eléyìí jáde tí wọ́n fi hàn pé àwọn wá láti wá tì wọ́n lẹ́yìn. Eléyìí nǹkan tí à ń ṣe lálàyé yìí ó jọ mínísítà tí ó mójútó eré ìdárayá àti àwọn ènìyàn tí ó fi àkókò yìí fi bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ pàtàkì. Ètò ìfigagbága tí wọ́n ṣe yìí yóò jẹ́ kí wọ́n rí àwọn tí wọ́n lè ṣe kíni tó lè ṣeré ìdárayá dáradára yọ nínú wọn tí ó sì jẹ́ pé lẹ́ẹ̀kan náà kọ́ wọ́n ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tí wọ́n gbà kan lè fi kópa nínú ètò eré ìdárayá ní orílẹ̀-èdè wa Benin. Wọ́n yóò gbé ilé igá sí àárín ìlú. Láìpẹ́ àwọn ilé igá tí a mọ̀ sí toilette publique tí ó ju 100 sàn lọ ni wọn yóò gbé sí àárín ìlú Kútọnu. Ìkéde yìí jẹyọ láti ẹnu baálẹ̀ Luc Nyakaja ní orí ètò ní ilé iṣẹ́ amóhùnmáwòrán ti ìjọba. Ní orí ètò yìí ni baálẹ̀ náà ti sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí eléyìí pẹ̀lú àwọn ètò tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Baálẹ̀ Luc Nyakaja kò ṣe aláìmáàmẹnuba ọ̀rọ̀ nípa ìmọ́tótó pé kí gbogbo wa pawọ́pọ̀ fi ṣe ìmọ́tótó. Ó ní fún ti òun kí a ṣe kíni kí a ju nǹkan sílẹ̀ lórí ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. Kí oníkálukú rìn débi tí ohun tí à ń dalẹ̀ sínú rẹ̀ wà kí a jù sínú ẹ̀ ó dára jù. Baálẹ̀ Luc Nyakaja ní àǹfààní fún ètò lórí ilé iṣẹ́ amóhùnmáwòrán ti ìjọba. Baálẹ̀ yìí ìyẹn ni baálẹ̀ Kútọnu náà ó dìrọ̀ mọ́ àkókò yìí tí ó sì fi òǹtẹ̀ tẹ́ pé kí wọ́n gbìyànjú láti máa mójútó ilé igá náà pé láìpẹ́ yìí wọn yóò gbé jáde. Luc Nyakaja ó fẹ́ fi ilé igá yìí ṣe èyí tí wọn yóò fi ọ̀wọ̀ fún kí wọ́n sì tọ́jú rẹ̀ dáradára. A kí gbogbo ẹ̀yin èèyàn wa ipe ẹ kú etíleko látòjú iléeṣẹ́ wa rádíò Tọ́pá. Àyípadà yóò dé bá ìlú Kútọnu. Baálẹ̀ ìlú Kútọnu fẹ́ yí Kútọnu padà sí alára àgbàyídà tí ìlọsíwájú yóò sì tẹ̀lé lẹ́yìn nínú ètò àjẹṣẹ́kù ọlọ́jọ́ pípẹ́. Eléyìí pẹ̀lú iṣẹ́ takuntakun ọjọ́ pípẹ́ ni. Ní àkókò iṣẹ́ takuntakun kan ni baálẹ̀ Luc Nyakaja ti ṣe àlàyé nípa èrò ọkàn rẹ̀ fún iṣẹ́ ṣíṣe tí Kútọnu yóò fi di alára àgbàyídà fìdí èyí tí yóò dára tí gbogbo èèyàn ó sì máa sọ wípé ó mà ga o. Ní àkókò tí eléyìí ń wáyé baálẹ̀ Kútọnu ń pe gbogbo ọmọ ìlú Benin pé kí oníkálukú ṣe ìmọ́tótó ní àyíká rẹ̀ kí wọ́n gbálé gbàtà kí wọ́n kó dà sínú ibi tí wọ́n kó ìdọ̀tí sí. Ká tó máa lọ àwọn mínísítà ṣèdíhàwò wọ́n ṣe ìpàdé. Kí ó tó di pé àwọn ààrẹ orílẹ̀-èdè ìjọba àti ìjọba ṣèdíhàwò tó péjọ tí wọ́n fi ríra wọn ní mínísítà tí ó mójútó ọ̀rọ̀ tí ó kan orílẹ̀-èdè òkèrè tí wọ́n jùjọ wá jókòó pọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ní oríṣiríṣi fi ṣiṣẹ́ láàrin ara wọn fún ìmúrasílẹ̀ tí wọ́n gbé fún àwọn ààrẹ ìlú fún àwọn iṣẹ́ mìíràn ìdánwò lórí ètò òṣèlú àti ààbò ní ṣèdíhàwò ààbò tó péye nìyẹn o. Àwọn ètò iṣẹ́ fún ọdún 2027 títí wá di 2030 tí ó kan pípadà sẹ́yìn wo àwọn ohun mèremère ti àṣà ní àwọn ìlú tí ó kàn. Àwọn mínísítà kò ṣe aláìmáàmẹnuba ọ̀rọ̀ kan tí ó jẹ́ ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n gbé yẹ̀wò nípa àjẹṣẹ́kù orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Wọ́n sọ̀rọ̀ sórí ohun tí ń ṣe ti ìlú wọn àti ti àwọn ìlú tí ó kù tọ́jọ́ kó pọ̀ síbẹ̀. Abala ìpàdé kọkàndínláàádọ́rin ìyẹn ni 69 àwọn ààrẹ ìlú tí wọ́n jókòó pọ̀. Ààrẹ orílẹ̀-èdè Senegal ni ó jẹ́
alága fún ẹgbẹ́ àwọn ààrẹ orílẹ̀-èdè nínú sèdíàwó tí wọ́n ṣe ìpàdé ní ìparí ọ̀sẹ̀ tí ó kọjá ní Freetown nílùú Sierra Leone. Níbi ìpàdé yìí tí ó kó àwọn ààrẹ ìlú jọ, wọ́n rorí wò sí nǹkan tí ó yẹ láti ṣe. Ààrẹ tí a mọ̀ sí Basiru Diomaye Faye ti ń ṣe ojú sèdíàwó, ó ṣe àbájáde àwọn ohun tó dára láti ṣe níbẹ̀. Àwọn ohun wọ̀nyí fẹ́ jẹ́ nǹkan kan tí ó dára, ó sì fi wọ́n hàn, ó gbé jáde wípé nǹkan tí wọ́n fẹ́ ṣiṣẹ́ lé lórí nìyí. Èyí tó sì jẹ́ pàtàkì tó yẹ kí wọ́n ṣe, wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì jókòó pọ̀, tí wọ́n wonú, wọ́n wẹ̀yìn, wọ́n jíròrò lórí ẹ̀, wọ́n sì mọ̀ wípé ohun tó yẹ káwọn ṣe nísìnyí nìyí. Ká wá sọ fún wa wípé alága orílẹ̀-èdè wa tí orúkọ rẹ̀ ń jẹ́ Wadayi Kushai má kópa nínú ìpàdé tí wọ́n lọ yìí. Maki ní òní ní àná ni àwọn olóyè mẹ́rin tí wọ́n gbé ọwọ́ sókè fún ipò Secretary General ní Nations Union. Wọ́n gbọ́dọ̀ ti pàdé ní New York láti ṣe kíni, láti ṣe àlàyé ohun tí wọ́n fẹ́ gbéṣe. Ìgbésẹ̀ láti gbé Antonio Yeni Gete kúrò lórí oyè ní òní. Gbogbo àwọn tí wọ́n fẹ́ jẹ́ oyè yìí, wọ́n dìjọ, wọ́n jókòó síwájú àwọn ìlú bíi 193 tí ń ṣe àwọn ọmọ ẹgbẹ́ Nations Union, tí wọ́n ṣe àlàyé ohun tí wọn yóò gbéṣe tí wọ́n bá gorí àga tán. Àwọn olóyè mẹ́rẹ̀ẹ̀rin tí à ń sọ wọ̀nyí ń kọ́ bí wọ́n ṣe joyè gbà. Orúkọ wọn nìwọ̀nyí: Michelle Bachelet, Raphael Grossi, Rebecca Grispan àti Macky Sall tí orí àtìlẹ́yìn ìlú rẹ̀ gbà, àti gbogbo àwọn ọmọ Senegal gbà nípa ìpolongo. Paul Simon Andy tí ó ń ṣe afojú wo àwọn nǹkan wọ̀nyí, alága ilé ìwé akọni ní ẹ̀kọ́ kíkọ́ àti ti ààbò, mo ń ṣe lálàyé fún wa pé ó mẹ́nuba àwọn ọ̀rọ̀ kan ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, nítorí sí ó ṣe àlàyé rẹ̀ lọ́lọ́kan ò jọ̀kan. Ǹjẹ́ ta bá kú ńbẹ̀ kí n tó máa lọ sọ fún wa pé ìtẹ̀síwájú oyè Macky Sall. Ìlú Senegal ń ṣe àtìlẹ́yìn gboingboin fún olóyè Macky Sall tí ó fẹ́ joyè Secretary General ní Nations Union. Alága Basiru Diomaye Faye, ó ṣe kíni, ó gbìmọ̀ láti pé kí gbogbo ọmọ Senegal ṣe àtìlẹ́yìn rẹ̀ gba orí ìkéde tí mínísítà tí ó ń mójútó ọ̀rọ̀ nípa ilẹ̀ òkèrè, ààrẹ ìlú Senegal sọ fún ìjọba ilẹ̀ náà àti àpapọ̀ ẹgbẹ́ àwọn ọ̀mọ̀wé Senegal pé kí wọ́n ṣe àtìlẹ́yìn àgbéga fún nínú ẹgbẹ́ Nations Union. Bẹ́ẹ̀ ni ó tún tẹ̀síwájú tí ó pe gbogbo àpapọ̀ àwọn amòfin ní ìlú náà àti gbogbo àwọn ènìyàn pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún olóyè ti Senegal yàn. Gbogbo eléyìí ni àwọn ènìyàn gbàgbọ́ ní Palais de Présidentiel tí Macky Sall fi ọwọ́ sí gbogbo nǹkan wọ̀nyí. Ǹjẹ́ kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn wa ti ọjọ́ òní tẹ̀ ń gbọ́ láti ẹnu Fatan Masiat. Nídìí ẹ̀rọ lọ́nkọ ìyáàfin Sebastian Yawedewu ni ó wà ń bẹ̀ fún àwọn ìkéde tó wà ní bíbàyínkọ. Mo sọ fún wa pé ń bọ̀ wá.

0: kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹkú ètíléko ẹkú títẹ́tí sí wa láti ojúlé-iṣẹ́ wa. Àkókò tí a wà yìí, a máa fi àwọn ìkéde tí ó wà ní ọwọ́ wa fi tó yín létí níbi tí agogo mọ́kànlá ti lò tó ti ń kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún lọ́dọ̀ ti wà níbí. Ìkéde àkọ́kọ́ tó wà lọ́mi yìí ń kọ́, ó jẹ́ ìkéde pàtàkì kan tí ó ń jẹyọ láti ọ̀dọ̀ mínísítà tí ó mójútó ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òfin. Tí ó ní ká máa ṣe lálàyé fún gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá tí ẹ̀ ń gbọ́ wa ní àkókò ọ̀wọ̀ yìí wípé nǹkan kan ṣẹlẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé àwọn kan wà tí wọ́n fi ẹsẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ níbẹ̀, ó lè jẹ́ adájọ́ tàbí àwọn amòfin tí wọ́n mójútó irúṣẹ́ yìí tí wọ́n fi ń sọ pé ẹ fún wa lórúkọ ọmọ yín, ẹ fún wa lórúkọ èèyàn yín tó wà lẹ́wọ̀n, fún wa lórúkọ àwọn èèyàn ẹ mú owó le ká fi ṣiṣẹ́ náà fún yín. Iṣẹ́ wo ni? Àwọn tó wà lẹ́wọ̀n, àwọn tá à ń sọ yìí, wọ́n máa ń gba ọ̀dọ̀ àwọn èèyàn wọn láti sọ pé kí wọ́n mówó wá káwọn fi lè dín ọjọ́ bóyá ọdún tán fún wọn pé wọ́n lò lẹ́wọ̀n kù, àbí kí wọ́n pa ẹjọ́ wọn rẹ́ pátápátá kí wọ́n fi lè jáde nínú ẹ̀wọ̀n léyìí tí wọ́n ń pè ní grace presidentielle. Wọ́n wá ṣe ní àlàyé wípé ẹnikẹ́ni kò ní agbára irú yìí, wọn ò sì fún ẹnì kankan ní àṣẹ láti lọ ṣe eléyìí. Àwọn ẹni tí wọ́n mójútó àwọn èèyàn wọ̀nyí kò sí ẹnìkan nínú wọn tó fẹ́ jáde láti wípé wọ́n máa gbọ̀dọ̀ àwọn èèyàn wọn láti máa ṣe irúṣẹ́ wọ̀nyí. Ipé ó jẹ́ nǹkan kan tó burú jáì tí ò fi kọ̀ tó sì jẹ́ pé ẹgba òfin ó wà lẹ́yìn yẹn, ẹni tó bá ṣe é tán bá mu wọn ò fi mú rẹ̀ dánrin. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lódò lọ́nà tí àwọn èèyàn yín wà ní ọgbà ẹ̀wọ̀n, wọ́n ní kò sí òfin kan, kò sì sí àṣẹ kan tí ẹnìkan gbà pé kó jáde síta láti máa lọ ṣe eléyìí, àbí nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi wọ́n ránṣẹ́ sí àwọn èèyàn tó wà lẹ́wọ̀n yìí wípé kán sọ fún wọn pé kán mówó wá, wọ́n ò dín ọdún tán fẹ́ lò lẹ́wọ̀n kù, àbí wọ́n ò tiẹ̀ parẹ́ pátápátá tí wọ́n fi jáde pé kò sí onítọ̀hún tó ní agbára. A fi ìjọba fún ara rẹ̀ gan ló lè ṣerú nǹkan wọ̀nyí. Procureur de la République nǹkan wọn ti wá fún ní agbára báyìí wípé gbogbo ẹnikẹ́ni tó bá dánrú eléyìí wò tọwọ́ bá bà á yóò sì fimú rẹ̀ dánrin, ẹgba òfin yóò lúrú èèyàn bẹ́ẹ̀. Wípé tó bá hun ìjọba o lè wá sọ wípé nǹkan tó ń pè ní grace presidentielle yìí kọ́ wọ́n lè wá ṣe fún èèyàn kan kó jẹ́ pé n tó ń pè ní ìjọba dáríjì ẹ̀ ló ń pè ní grace presidentielle tá à ń sọ yìí o, ìjọba ó ṣe ó wà lẹ́wọ̀n ṣùgbọ́n ìjọba wò ó ó dáríjì ẹ̀ ó já ẹ sílẹ̀ wípé kó máa lọ wípé ìjọba nìkan ló ní agbára láti ṣe eléyìí. Wọ́n wá tún sọ fún gbogbo ẹ̀yin èèyàn ìyẹn mínísítà tó mójútó ọ̀rọ̀ nípa òfin wípé ẹnikẹ́ni tó bá dìde tó bá wá dọ̀yin tó bá mẹnubàrú nǹkan báyìí ẹ má dádúró o, ẹ má sọ wípé ẹ fi sílẹ̀ ó lọ lásán o, ẹ pè lórí okùn àbí àlín àbí kẹ lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá tó bá súnmọ́ yín, ẹ jẹ́ kí ìjọba kí ó mọ̀ nípa pé èèyàn kan bẹ tó ń ṣerú nǹkan báyìí pé ìjọba nìkan ló ní agbára láti dá ẹni tó wà lẹ́wọ̀n sílẹ̀ àbí láti dín ọdún tí wọ́n fún pé ó lò lẹ́wọ̀n kù. Ǹjẹ́ ẹni tí ń ṣe Yvonne Deschenu òun ló ní kí a fi ìkéde fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí. Tá a bá kúrò ńbẹ̀ ńkọ́ á tún máa sọ fún wa pé ọ̀rọ̀ nípa àwọn òfin orí ọ̀nà gbogbo àwa tí à ń wakọ̀ ní ìlú Kútọnu wa yìí, mínísítà tí ó ń ṣe délégué tí ó ń mójútó ọ̀rọ̀ nípa ìlú ní orílẹ̀-èdè wa níbí báyìí, ọ̀rọ̀ tó kan ọ̀rọ̀ nípa abẹ́lé àti ààbò ọmọ ìlú ló ní ká máa fi ìkéde yìí fi tó yín létí wípé àwọn ẹnìkan wà tó yẹ pé tán bá gbé ọkọ̀ sórí ọ̀nà bó bá ṣe wù wọ́n ni wọ́n máa ń wa ọkọ̀ náà sí. Wọ́n sì wá ń ṣe lálàyé ń bíbà yìí pé kò wá jẹ́ bẹ́ẹ̀ rárá o, oníkálukú tó bá fẹ́ wa ọkọ̀ kò gbọ́dọ̀ wa ọkọ̀ gba ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún lọkọ̀ rẹ fẹ́ gbé tó sì máa lọ lérí ọwọ́ rẹ, èyí ò ní jẹ́ nǹkan tí a mọ̀ sí ìjàm̀bá ọkọ̀ àsìdán kó wáyé lérí àwọn ọ̀nà wa nígbà tó bá wà lérí ọwọ́ ẹ, tẹni tó ń bọ̀ lẹ́yìn náà wà lérí ọwọ́ ẹ, ẹni tó bá fẹ́ gbẹ̀gbẹ́ kọjá òun náà bá wà lérí ọwọ́ ẹ, nítorí àwọn ọ̀nà kan wà tó jẹ́ pé kan ni tí ó máa lọ tí ó máa bọ̀. Yàtọ̀ sí wípé o fe fi eni to wa niwaju re sile fi wo le si niwaju nikan lo le wa lo gba owo osi pelu ifura ati isora to peye ki wahala ko ma ba wa sele ni awon ori ona wa nje gbogbo eyin wako wako te gbe oko sona te n wako e je ka se mo se wi ko le ba ri bo se ye ki ori o nitori pe abo ori ona ti gbogbo wa patapata ni e je ka gba owo otun lati fi le daabo bo ara wa ati eni keji wa tohun na wako ikede yin jeyo lati odo minister to moju to oro nipa abo ilu oro to kan abele ati gbogbo e lapapo je ka gbe yin na sibe itufo to wa nbi ni opon sun kan bayi tin fi cho to eyin eyan wa leti
1: ode lo igbo igbo pa lolo mo bere ki lo se fun ko to pa lolo
0: ohun to se gun ni pe ni oruko apapo idile ebi olubi agba omo onile ni oyo ati ni save apapo ebi aruna ti save abome kalavi ni wida nilo ajase ogbonu potonovo apapo idile ebi viera ni abome kalavi wida ilo ajase ni ebi daruna ebi gandonu ebi agia ebi ara ore ojulumo ibato iye kan omo egbon bi aburo bi lokunrin ati lobirin atawon mu won baba agba iya agba won gba bi won kede iku eni won won ti oruko re nje august clemar konei bolajiti mulero daruna won ni onisowo pataki nla lo je ti o kun ni gba to ni omo odun mejiji ni ogorin osun ninu oluwa bi eto isinku re yo se ri ni tan ti bere awon eto isinku yi lati ojo ru ojo kejilelogun osu keje ti a wa ninu e won tesi waju titi di oni tin se ojo jimo ojo kanile ni ogun osu keje odun ta wa ninu eyi la gogo mejo ale to ni won se adura isun kan nile isi ti Saint Michel ni gbeto ni kutonu ni ojo abameta ojo kanilelogun osu keje odun ta wa ninu eyi la gogo mefa aro won gbe oku yi won gbe oku yi ni agogo meje nko won gbalejo oku yi ni leti number re je carré 215 ni square gbeto ni kutonu nibi ti ojina si ile itaja ogun ti va santé ni agogo mejo yi kan na ni ola ojo abameta niyan won se adura ranpe si ologbe yi lara ni ile isin ti Saint Michel ni gbeto kutonu won wa lo si ni gba to ba di agogo mokanla ni ile isinku ti sekandi nje to wa ni opopona ilu ajase nje ikede ni gbogbo yin o tele te fi lo ti awon eni ti o kuku fun leyin nitori pe okun suku okun ni gbogbo akaso lerin suku ara won adura ta ma se ni pe ki ojo ki o jina sira won koni ju bayi lo lori ikede ati itufo to wa nbi ni de olorun ya fi Sebastian Yawede ni o wa nbe emi atawon afa mi laipe laijina e ma ba pare
2: auzu billahi min shayatini
3: auzu billahi min shayatini
2: shetani ti eriyan o eru olohun ni ogba lujona lo wa telete lori isa ibi lo leku o la lujona yi o wa nso fo olohun pe o n fe enijo won ma yo somo ajamo lotun pelosi won ma yo somo ajamo ni waju pe leyin amo

yìnyɛn kó mi délé àwọn zọmọ kúrónù ẹkẹtẹ tó kpatọ fún azọ eye tán yọ yìnyɛn ló yọ. Nu eyi nu lobo jẹro to ọmọ yọ gantan kolobọ mi kó lẹ sẹbọdé kan lọba sọ kúrò èdò púrúpù mi tán lẹ. David Dahorin ewọ́dò mọ́jí tán lọba xọ sáfíọ Zakari Aligbona. Gan ikoime mi oko dọ ti yọ jona de bami lo benete kunkpan ji fi lobo gosi Abuja awọn lisi pe ọ ti tan ete o kasan lobo ewa fi aji yọ mina sọfule lo kuropo mi tan lẹ. Bo gosi aline ko dile mi tun gun yi asan gbangọ sun eleme mi de ti to meye yọ eyi yọdọ se na yọ ina be aso wa ti do tomi to me fi lo pele da horo potin bo so ti lo bren bi bo to do egbe ete o ka sun bo pele ne ojuna tin gbe ati yo mi aso pele mi din sande sina ene on do pe ton lo fi o pe ton won to gan koko eyin bo ni yaye e do do fi do emi kun do ni lo bona ti jon apamo ka ton sa o amo ti on me la horo pe so me lo bona ti jon ton ko e do do ale mo ko ton ko yo mi ale so pele mi din sande kota enelewe mina ke ndolobo won kekrun eje file e ansuta nu kan iko le nkan ton meton toro mi tole mile kudo kan edo khikwe mina don mi kuno jile kan bodo kan wo awon linton e lodo kasim ochetima gan ikwe me mi lo kodo tiye eye do berente kunpan ji fi lobo kana no finu azan do poropo owe o fini no ton ina do ho lobo na pon le nu kon yi do titien do o glesin ali nu on mo jangin jangin e tun ti e ededo apakwe mo koton e mo ro po Abuja àwọn lè sin tó ọpọ tó kú tọrún pa ń fi ọ lè ná sì kú wà nùpọ̀ ń bọ̀ bò níná pọ̀nà ló bọ̀ wà sọ ọ́ ná sì kú sí ẹ̀rìn bọ̀ nùkan yìí ná sì kú títí tọ́ yọ enelẹ bí ṣeéṣe wẹ́zán ló bọ̀ ewa tòmẹ̀tọ́mẹ̀ fi kún ká sí mọ̀ òjé ti máa ehodo èdè yìí ló bọ̀ kó yín ògànbọ́ tó kàn wó àwọn olùgbé ọjí tọ̀ntọ́ ètò gan olùgbé ẹ̀tọ́ jẹ́ ọ ẹ̀nà wa ewa ekoro fi ẹ̀mí dọ̀ ló bọ̀ náà pọ́n olè mí dò nu kan yẹ dò nu sọ dò húsù ndè náà dò gré sí àlínú ta jẹ ọ nọtẹn dáko èrò nùdé nùdé rẹ tún tiẹ dò kúrò jí gbé tán ṣe dé ìṣẹ́ dọ iná sọnù kún tán lọ́wọ́ tó pọ̀ nùdé nùdé rẹ náà dò fínẹ́ hun dìlé mi dọ́gbọ́n ye kan títsá iná sì kú tán yé mẹ́ wẹlẹ́ pé tó eyín Abuja tán pé kú tán tán pọ́n ẹni ọdẹ sùlọ yín ònú òyọyọ ẹni ọdẹ sùlọ yín àpapẹ òdevo hàn mìíràn lẹ́fọ́ ọdọ́nù mi pọ̀ náà lè mí tẹ̀rẹ́ dò nukun yẹgbọ́n dò àlè ẹni ọkọ yọ yìí lọ náà sọ nukun ìtàn dò àyí lóbo náà pọ́n bọ̀ vláfò nùyẹn dédé lóbo nú ẹni sì kú yí dò kàn mí tán bó náà sì kú lẹ́fọ́ ìsìsàn tọ́ dò àpapẹ ẹni ọ àlè ẹni ọkọ bí ṣíṣe rẹ̀ ẹ sọ àsán dò pòròpọ̀ wẹ sí o zọrin didi ọdún tè lobo wa o didi gbé hàn eko fo lobo nu kò dévo lè atán sí kudo jẹyàn mídẹ́mi lò fi lobo asọ́kulẹ̀ odò pòròpọ̀ o mi tán lẹ́bọ̀ ẹni òyìnbó gbọ́dọ̀ o ìwà yẹ mingo sí àpapẹ ẹni ọ mina dọ́nù mi kpọ́nọ jí o azan o gbàngọ sun lọ́ọ̀mọ mi dé ti yọ ti to mẹ yọyọ yọlọdọ si na ene yọ yìnyín sọ ìsọ jíjà yìí àlè ene kú ọ òye mẹ ìjà àgbàmọ kọtọ sa jíjọ gbélé mẹ ìhókù yìí lò yé bi mẹ yọ ìwà sẹ ọmẹ dáwé má sẹ tó do pòròpọ òye mẹ ìjọ náà jíjọ àgbàmọ kọtọ sa ìdó tẹwájú ọ
kple ɖe ti lo bɔ yina yi o biblotɔ ɖo yi ɖe tɛnti wɔ tso bɔ azãgbãgɔ sun ile mɛmi ɖe yina yi kpikpetɔ bɔ yina yi size sɔ dzidzã anyitɔ meɖaxo o te o dɔ wo lo eme yi o se dodo gbasa si gã da yi lobo kale yi gbevi ɖo kponu tito me ene ye se na lobo miliyɔn ɖiɖɔ tie wana mo jemetɔ kponɔ dzi mɔ ɛ wɔn da wi ma mɔ kɔtɔn wanu emi ɖe su ene lobo kple mɔ kɔtɔn de lobo na yi titi gbetɔ ɖo egbe ete wɔɛ kasɔ kple ene ɖo teya dziɔ ɛɛ ena ɖɔ xo ɖome ɖe me lobo nu nu tito ɖeɖe yɔ ena si ku lɛfɔ to ta dziɔ mɛ ɖokpoɖokpo ko atɔ eye dza agbamɔ kɔtɔn sa dzidzɔ gbe afɔnyɔ mɛ bi ko tɔn mɛ ɖea ho mina lɛfɔ tɔn mi ɖe tso bɔ azãmɔ kɔtɔn na yi kpikpetɔ eni lɛ bi sese wɔzɔ lobo yeze kple mɔ kɔtɔn sɔ da yi lobo mɛra xo o te o dɔ wo lo eme yi ga xoxonu se dodo gba sa yɔ ena o mo jemetɔ lobo lɛ ado sogbedzi ɖɔ sofitel dɔwɛ kple enewo ena yi o titi yi o gbetɔ de ho eyi yeblo kple enewo dze yi lobo nu mi de lɛfɔ se xo ɖe tso bɔ azãgbãgɔ wa yi kpikpetɔ mi wo fi lobo lɛfɔ ze xoe o ɖo kpoɖokpo mi lɔ tɔn bɔ enewo ɖe su lɔ eyi bubu ɖo o yi wa ye bɔ se na ɖo kpo ene yi xo ɖe mi ɖe si alinu dze mi anɔ va ɖo mi ɖe dzi to gã xoxo benetɔe tɔn o boni ya yi eye wa na o mo dzeme lobo nyi kpe wa do wɔn ɖe se do benevi sunu benevi nyɔnu lɛ bolɛ aɖo titi mɛ kponɔ dzi se na ene yi xo ɖo eɖi yɔ ekui nuwɛ yi lobo emi ɖo biɔbiɔwɛwo loɔ le tito mɛ wɔn ɖe su biɔgbɔn ɖo se dodo si agba sa yɔ mi ɖo na xoe do hun mɛra xo to gã xoxo o boni ya yi eye wa na o mo jemetɔ bo titi mɛ kponɔ dzi le hoe nenu ye se na si xoɔ edze te yɔ emi ɖɔ lobo ɖɔ dzi miku ɖo lili lobo na yi dzidzɔ agbamɔ kɔtɔn sawo mi ɖɔ mɔ hoe nenu gã dzi bɔ nuwewo ka zɔ bɔ mi ka ɖɔ mɔ yɔ hoe nenuɔ ɖɔ emi lɛfɔ ti mɛ lobo lɛfɔ do sogbedzi bɔ benevi sunu benevi nyɔnlɛɔ ye bi sese yi o sise tɔ ɖo o gã tɔ mɛ amɔ sɛwɔ ewa do zogbe sɛwɔ dzi lobo sɛwɔ edze azɔwa dzi si hoe nenuɔ milɛfɔ ɖo o nukɔn yeye o devo devo eka kpɔ tome tome fiyɔ nu de kun de lobo nu nu enewo na si ho yi o ho ɖɔ ɖo mɛ tɛnti lobo nu gbeta kɛnde na si ho yi wɔzɛtɔ tito mɛ mɔ kɔtɔn de kun do tome tome fi kakawo hun eyin ewa kpɔndo ene lɛ bi sesewo bɔn mi wa gbe dzenu kpɔn mi wa mɔrɔ dzile eyin nu lobo sɔgbe gãdzi bɔ emi hɛn emi na yi agbamɔ kɔtɔn sa dzidzɔtɔ emi ka tɔn o lili eyin o bene vilɛ tɔn yɔ mi tɔn o ɖo kpoɖokpo wɛyin o ina wa nu koe do atsɛ eyin o gbɛ tɔtɔn ye ayina dza yi kpodo alɔ na yi nu kpo ne le bi sisi kpam mɔɖokpo lili eyi emi ɖe sunɔ lɔmɔtɔ ye ayina dza yi o ho ɖɔ ɖo mɛ tɛnti lobo nukun mɔ dze mɛ ɖe gbe mɛ lobo ekan lɛfɔ tun mɛ bi si atsɛ ɖo to mɛ ɖe sulɔ yi lili emi tɔ mina ɖɔnu mi kpoŋdɔ dzi o atonima ho mi o kpodo yeme ekpo mi kpo na dzidzɔ agba sa tɔn lɛ yɔ azɔ eni lɛ eyi lili mitɔ yɔ emi na xo katɔn le wɛ yi kpe gbɔn ye lobo nukun yɔ ena yi o titintɔ lobo kalɛfɔ abiyɔ kponɔ dzile benevi sunu benevi nyɔnuɔ mi bi sese eni lɛfɔ nɔ kpɔ lobo nu le minɔkoro ɖe xo nu tomitɔ ye yɔ mi lɛfɔ ɖo o ɖe xo niɛ ɖo mɔ nukun yɔ nali yi o titi tɔbɔ mi se ene lɛ ɖo o to gã xoxo o boni ya yi si o nu ye yɔ mi tun ɖɔ toro mi tɔ lɛ mi lɔ kun si hoe do o sisewo
Senaro dopo dile ndonu migbon yo azangbango sun ileme mi de tinyo ena so yi so jinjan yin on mina temi projele o demenu kunpa satan podo ka ekwa azado o demenu kunpa sanweyo no sodo nu temede tin lobonu yete nayin bibu to bonu nu yuwa mokoton na si huyin kun gbejeto lobonu kan gbejeto ye lo ye deu kanjile e je kagbon yi on menu kun gan medaho o Joseph o jogbenu wana mo jeun ton pondo jere mo we me me ho ru me bi do tito me e insina ye me ja ichan gbele wa se ohun ise do emi le boyin azamo koton na emi toro apakwe inone bokale aro so peji do e dile mi tun pon yi o sina sin tito me ene ihodo e de yo apawe e ja na do a eyin o demenu kun pa satan do hogbonu do po on ele do titi me pon jele asode yin meritan lo bonu e na si hu yin wa to bonu ni wa e na na si hu je hun pe lo bonu je kan pe yo e ni wa do apa hwe enele bibo mi se enele yo toro mi tole mi do mi na se sin hu na bo mi lo mo na yin o si se to ene o ji jo e mi na no kede lo bo won mi ton e je mi si file yo mi a je do poropo se do o to menu mi ji

0: bẹ́ẹ̀ ni ohun gbogbo apátápátá láti gbọ́ ètò yìí ọlọ́run yóò sì fi àṣẹ sí bá ṣe wọlé nísìnyìí tí à ń kí gbogbo yín ọlọ́run ó fún yín láàyè kẹ yá wa létí yín fún wákàtí kan láti gbọ́ gbogbo nǹkan tí a mú wá ní ọjọ́ ti tòní ìyáàfin wa ni wọ́n wà níbí báyìí tó jẹ́ pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ojúléṣe empo ibi tó ti ń gba owó orí lọ́hùn-ún tó ń mójútó àwọn nǹkan eré ọ̀nà ní ilé ètò tòní àwọn àyè tá à ń jókòó sí ń najú ní orílẹ̀-èdè wa gbogbo ẹ̀ wọ́n ó fi tó wa létí nídìí ẹ̀rọ ọlọ́run kọ david ahohen ló wà níbẹ̀ èmi fatan masiat ni mo wà níbí tí mo fẹ́ gba ìyáàfin wo ni àwọn náà ń kọ wọn kì í wọn sì dárúkọ ara wọn ẹ kúrò lẹ́ ìyá mi.
1: ẹ kúrò lẹ́.
0: orúkọ yín.
1: èmi ni ọmọ yín àbúrò yín isikat bello tí ń ṣiṣẹ́ iléeṣẹ́ owó orí tìlú wa benin.
0: ẹ káàbọ̀ sí orí ètò wa lọ́jọ́ ti tòní pẹ̀lú àwọn ìbéèrè tẹ gbé wá fún wa ní ọlọ́kan òjọ̀ kan kí gbogbo àwọn ẹni tí wọn ò mọ̀ kí wọ́n mọ̀ nípa àwọn nǹkan tẹ́ ń sọ fún wọn mo rò pé lọ́jọ́ ti tòní ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé fatin normalize tó jẹ́ pé nǹkan pàtàkì kan ni tó sọ fún gbogbo àwọn tó jẹ́ oníṣòwò ní ilé iṣẹ́ wípé wọ́n kan dandan fún gbogbo àwọn tó ti ń ṣe nǹkan kan tó ti jẹ́ pé wọ́n ń tajà wọ́n gbowó sọ́wọ́ kí wọ́n máa já ìwé yìí fún àwọn èèyàn wọn tí wọ́n ara nǹkan lọ́dọ̀ wọn tó bá gbowó o gbọ́dọ̀ já fatin normalize àbí bẹ́ẹ̀ kọ́ fún ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ó sì wá ní àwọn nǹkan tó yí ká lọ́lọ́kan òjọ̀ kan nípa ṣíṣe rẹ̀ yẹn ló mú ijókò lákòókò yìí tí ẹ máa fi tó àwọn èèyàn wa létí ìbéèrè ń bẹ ń bí lọ́lọ́kan òjọ̀ kan tí ìyá wa rí sí kátó bélò tí ó máa fi tó ẹ̀yìn èèyàn wa létí tí wọ́n sì dáhùn ìbéèrè náà lákọ̀ọ́kọ́ á bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ fatin normalize tá à ń sọ yìí pé lórí jíjà fatin normalize fún àwọn èèyàn wọ́n ṣe lálàyé wa pé nǹkan tá a mọ̀ sí bìrán fatin náà normalize náà fúnfún ẹ̀ ó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ló gbé wọn wá bí lórí àwọn òbéèrè náà tó máa fi tó yín létí tẹ́yìn náà wọ́n máa mọ̀ wípé kì í ṣe pé bóyá n tó ń sọ lórí ẹ̀ ọ̀rọ̀ eré kan ni o nítorí àwọn ẹ̀ka kan wà àwọn iléeṣẹ́ kan tó jẹ́ kérédekérede tí ò ń ṣe iléeṣẹ́ ńláńlá wọn bẹ̀ ń bẹ̀ tó yẹ pé wọn ò máa fún àwọn òwe wọ̀nyí ó sì jẹ́ nǹkan tó burú jáì tó sì wá rí pé àwọn iléeṣẹ́ tó jẹ́ ńláńlá tó mọ̀ pé wọ́n lè tójúbọ̀ ọbẹ̀ fi wo ohun tó ń ṣẹlẹ̀ àwọn yẹn ni wọ́n jẹ́ àwọn tí wọ́n ń fún kì í ṣe pé gbogbo náà ni wọ́n ń fún o ṣùgbọ́n àwọn ẹni tó ń fún àwọn iléeṣẹ́ kérédekérede tó yẹ pé kán máa já fún wọn òṣìṣẹ́ yẹn wọ́n wá bí lọ́jọ́ ti tòní ǹjẹ́ ìyáàfin ń ju ọ̀rọ̀ sí yín pé lórí ọ̀rọ̀ bìrán fatin normalize náà kọ bó o wá lọ̀rọ̀ náà wá sí.
1: ẹ ṣeun ẹ kú ìbéèrè àti ọdún karùn-ún lẹ́yìn ni tí òfin yọ̀wé jáde ìwé yẹn ó kan gbogbo àwọn iléeṣẹ́ ni àwọn iléeṣẹ́ ńlá àwọn iléeṣẹ́ àbọ̀ọ́dé pẹ̀lú àwọn iléeṣẹ́ kéréje-kéréje tí èèyàn kan bá ti wá ṣe iṣẹ́ kan lọ́wọ́ wọn tó lú ẹ̀ bá wá rajà ni o wọ́n gbọ́dọ̀ já ìwé ìjẹ́rìí yìí tàpé ní fatin normalize fọ́lú ẹ̀ gẹ́gẹ́ bí òfin fi yọ̀wé náà jáde àwọn iléeṣẹ́ ńlá ńlá àìlèṣe àìmọ́kí wọn ní lérí ètò òní yìí àwọn ilé yẹn ń gbọ́ wọ́n sì gbọ́ lágbọ́yé tó ń ṣe bẹ́ẹ̀ gbogbo wọn sì kọ́ o lẹ́yìn yẹn a wá rí àwọn iléeṣẹ́ kéréje àwọn iléeṣẹ́ àbọ̀ọ́dé àwọn náà pápá àwọn èèyàn wà nù ẹ̀
0: tí wọ́n ṣe
1: tó ń ṣe mẹ́ àwọn iléeṣẹ́ kéréje-kéréje yẹn wọ́n ti kùnú ìwà àìmọ́gbọ́ lórí ohun tí òfin ní kó ń ṣe fatin normalize ti jẹ́ nǹkan tí àti ọdún mélòó ni tí òfin ti yọ fatin normalize ṣíṣe jáde yẹn ó tún àwọn ṣíṣe ilé-iṣẹ́ owó erí ṣe nípasẹ̀ owó tí owó orí ṣàjọ fún òfin kó ba lè mójútó ìlú. Lẹ́yìn yẹn ó tún jẹ́ pé gbogbo àwọn ọmọ ìlú tó ń tí ń ṣòwò kan náà kí èèyàn kan kó má gbé tiẹ̀ sérí ikún mẹ́rin bí ṣe kò fẹ́ jàwé tí ẹlòmíì yóò wá gbé tiẹ̀ sérí ikún mẹ́rin ó di ikún mẹ́fà torí pé ó fẹ́ jàwé. Èyí náà jẹ́ tí láàrin ara wa náà papọ̀ mọ̀ pé tó bá ti ń tajà tó ń jàwé náà iye tó fi rà á náà ó gbọ́dọ̀ wo kó tó gé owó orí sérí kó tó gé èrè tó fẹ́ jẹ sérí ẹ̀ tó sì jàwé fún
0: ẹni
1: tó rà á lọ́dọ̀ ẹ̀. Dán bí náà ta fẹ́ ṣe lérí fàtí normalize lénìí a lè bẹ̀rẹ̀ ká parí ẹ̀. Ohun tí ilé-iṣẹ́ owó orí mọ̀ ni yóò kí àwọn ilé-iṣẹ́ ńlá pẹ̀lú àwọn ilé-iṣẹ́ tó tẹ̀lé lẹ́yìn àbọ̀wọ́dé tó ń tí ń ṣe dáadáa náà bí ṣe ń torí ẹ̀ ni àwọn rìsẹ́ẹ̀tì ilé-iṣẹ́ owó orí ń fi lọ́kè dáadáa. Dán bìlán positif la ṣe nípasẹ̀ nítorí kí ni bìlán náà jẹ́ positif ẹ ṣe àìmọ̀mọ̀ yín pé tí owó ilé-iṣẹ́ owó orí ó ní owó orí kan ta pè ní tasisu la valeur ajoutée
0: ṣé yẹn ni aib àbí
1: ó yàtọ̀ sí aib mo mi ń bọ̀ wá lérí aib gẹ́gẹ́ bí orúkọ ẹ ṣe ń sọ nìyẹn ẹni tó rajà lẹ́kẹ̀yìn náà òun ní supporté tva náà tán tó ọ̀ bá jàwé jó bẹ́ẹ̀ yẹn owó ìjọba owó yẹn owó ìjọba ni tán tí ìwọ ọba ti lọ rajà lọ́dọ̀ ilé-iṣẹ́ kan nísìn tó lóò bá fún ẹ ní ìwé yẹn nísìn owó ìjọba tí ìwọ tó rajà náà ó gbọdọ̀ san tó jẹ́ pé òun san lápò láìjọba yẹn o san sápò láìjọba o àpò lá ilé-iṣẹ́ tó lọ rajà náà àpò lá ẹ̀ ló san sí tó nú ìpasẹ̀ ìwé òfin tó ní pé kó máa já fàtí normalize ìjọ yẹn ó jẹ́ tí ilé-iṣẹ́ owó erí ó tún pẹ̀fọ́mọ́sẹ̀ sínú kọ̀lẹ́tì owó erí ta pè ní tva yẹn. Àlàyé tí mo ní kí n tún ṣe lérí bìlán fàtí normalize náà kan nìyẹn.
0: Ẹlẹ́ẹ̀kejì yìí ń bọ́ lórí ọ̀rọ̀ aib.
1: Ẹ ṣeun àti ẹ kú ìbéèrè gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fàtí normalize ìgbà yẹn kí la pè ní aib nítorí kí ni aib náà léni nísìn afẹ́fẹ́ afẹ́gbé sérí tó bá ti fẹ́ já fàtí normalize ó san aib yìí náà ni tí ìwé ò bá ti dọ́gba ilé-iṣẹ́ owó orí tó bá ti jẹ́ èèyàn kan tí àwọn ṣíṣe ẹ kò wà dédé
0: ọlọ́jà náà lẹ́ ń sọ̀rọ̀
1: báwo ọlọ́jà náà àwọn ọlọ́jà pẹ̀lú àwọn ilé-iṣẹ́ gbogbo ni
0: ọlọ́jà pẹ̀lú àwọn ilé-iṣẹ́
1: gbogbogbò
0: kì í ṣe ẹni tó ń rajà o
1: kì í ṣe ẹni tó ń rajà bí ṣe tó bá fẹ́ rajà nísèmi mo ti lè fẹ́ rajà lọ́dọ̀ yìí ilé-iṣẹ́ tó fẹ́ tajà fún mi náà òun ni ọ̀rọ̀ yìí ó bá wí ó yé nísìn tán tóun aib òun ó jẹ́ àsansílẹ̀ rẹ̀ àsansílẹ̀ rẹ̀ tó bá ti jà tajà náà àsansílẹ̀ rẹ̀ la pè ní aib nínú ìpasẹ̀ aib ó sì ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ dọ́là kan lérí ikún mẹ́rin tí àwọn ẹni tí ilé-iṣẹ́ owó erí ò mọ̀ àwọn ọmọ san lérí àwọn ṣíṣe wọn tó bá ti sì jẹ́ èèyàn kan tí òun ṣe dédé tí ilé-iṣẹ́ owó orí ó mẹ̀ẹ́ tóun jábọ̀ ohun tóun ṣe bí tó ṣe yẹ pẹ̀lú lásìkò tó yẹ náà aib yẹn àyí ní kó san ìgbà tó ń ṣe fàtí normalize náà tó o bá ti jẹ́ èèyàn kan tí ilé-iṣẹ́ owó erí ìmọ̀ la pe ni contribuable non connu du fichier du compte entreprise non connu du fichier de la direction générale des impôts awon ti le ise owo ori o mo awon ton wa ninu on man be fi se nkan ton ba ni ah ka jawe yi jo ofin mo ninu we le ise owo ori ti owo ori ton ba fe jawe na ti ofin o ba pataki won kon san asansile re dola kan le ripun meri en kada ton ba pada wa mo nko o mu e gba ton fe a sewe na ton ba ti san dola kan le ripun meri yen le eyen yo ti je asansile to wa nle
0: ti won tun ni ma se wahala lere e mo
1: on tun on ti san yen sile niyan
0: be ni awon lori ti aibe na niyan o won ti san asansile re
1: ere niyan me o ye kin salaye pataki kan gege bi mo se salaye egba yen asansile re na to won ba me niyan isi ofin o lati 2024 o wa gbe asansile re yen seri oho igbalode to ba ti fe lo to ba ti jeyan to je consultant allo prestataire individuel to ba ti fe jawe dandan o san asansile re ta pe ni IB yi o san yi na ni to san dola kan le ipun merin na kale isinisin tutu to fe wonu e ta fi wa ri oto ni ibe ni ko ni je awon consultant pelu awon prestataire individuel na nikan no mo san ton ba ti lo yi oro igbalode yi won mo san asansile re yen kale mo enti o je osise to je person physique alo je person moral oro yi ibe ni si o ti fe o ti wa kan won na bawo lo wa kan won na gba to ba to lu e nnu sise e pelu bi tin jabo ohun to nse gba ko ja lasiko to se ti ile ise owo ori o desactive ifu e ki la pe ni ifu identifiant fiscal unique ohun ti o je ohun to le ko ohun ta ba ta pe mi me o ta ba ta pe nnu
0: ta ba te
1: te ta ba te le ri nkan ta fi ri pe ile ise bayi ni
0: lo wa la pe ni
1: na la pe ni ifu na awon leyen nisi ti ifu won ba ti wa desactive o IB sisan kale na o ja awon na logun tutun to de na niyan
0: o ja awon na logun pe won gboro se kini won gboro wonu e won gboro se si
1: won gboro kon to jawe na ton ba ti lo ri platform na ta pe ni sitbef.impo.gbeji ne ya kan ba ti raja lowo won nisin no fe ja fatu ife le yen pa ti ifi won wa desactive le ri safis kon to ja fatu yen on gboro san dan le ri nu fatu yen di jana on gboro san IB 100% yen
0: oye mi nisin ko si ro pa won to wa le na o ye won be se n to lo
1: oye nisin on gboro san IB 100% yen tele hoho awon consultant pelu awon prestataire individuel la wi
0: so be fun won
1: pelu awon prestataire individuel la wi isin a fe na lo ro de awon to ni ise awon to ni le ise fara won ta pe ni person physique pelu awon to ni ise le nla ka pe ni societe awon na papa to ba ti ma se dede ti ile ise owo ori ba desactive ifu won awon na papa ton ko ja fatu normalize anli na on san IB on san sansile re ta pe ni le IB na
0: nam oda e seun e ku ohun ki a wa sibi iketa naa ti o n soro nipa atunse nipa oro sisan owo IB ni ori lin kole pe n biba eni
1: e na mo ni tele hoho o ka awon consultant pelu awon prestataire
0: yen lati pari nbe nisin ka lo si ori ikerin to n so pe ki lo sele ti awon eyan lasan
1: àwọn èèyàn lásán pẹ̀lú àwọn sòsiété
0: tí ọ̀rọ̀ náà ń kàn wọ́n.
1: Tán àwọn náà bí tí ọ̀rọ̀ náà fẹ́ kàn wọ́n ni.
0: Tí wọ́n fi máa san
1: tán máa fi wá san àìbè dọ́là kan lérí pún mẹ́rin.
0: Ní àárín
1: náà ni
0: pé lórí okùn náà.
1: Tán bá ti tí ìfihàn bá wà dèsàtìlé lérí sẹ́fíìsì ìgbà yẹn ń di iléeṣẹ́ tí iléeṣẹ́ ń di iléeṣẹ́ tí iléeṣẹ́ owó orí ò mọ̀ ó yé nísìn
0: ọ̀rọ̀ náà nìyẹn
1: tán nítorí kí ló wá di iléeṣẹ́ tí iléeṣẹ́ owó orí ò mọ̀ peut-être àwọn déclaration wọn tó ń gbọdọ̀ ṣe déclaration fiscal wọn tó ń gbọdọ̀ ṣe náà wọn ò ṣe déédé àló wọn ní àwọn wọn ṣe àwọn déclaration náà èyí tó jẹ́ èyí tó yẹ pà tó ń ṣe tán owó tó yẹ kó san náà wọn ò san àló ibi tó ń wà náà adressage localisation wọn iléeṣẹ́ owó orí ń wá wọn wọ́n wá títí kò rí wọn tán nítorí gbogbo àwọn nǹkan tí mo kà yẹn wọn ti lè iléeṣẹ́ owó orí ti lè desactivate fi wọn lérí sẹ́fíìsì tí ìfihàn bá sì wà desactivate tán bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé tán bá fẹ́ yọ factory normalisée dáde dandan ń san
0: aibe àsankalẹ̀ náà
1: àsansílẹ̀ rẹ̀ tàpé ní aibe tó jẹ́ dọ́là kan lérí pún mẹ́rin náà ń san kó tún já ìwé náà.
0: ọ̀rọ̀ náà nìyẹn èyí sì a fẹ́ wá sórí ìkarùn-ún kó tó di pé a wà sórí ìkarùn-ún ká sọ fún ẹni tó wà nídìí ẹ̀rọ pé kó bá wa fi ó sì ká fi gbé ìtàn mi díẹ̀ nù.
1: ló dáa.

0: Akíngbogbo ẹ̀yin wa pé ẹ kú etíleko lórí ètò ẹ̀ǹpò tí a gbédè yìí à ń tẹ̀síwájú lórí ètò wa yìí. Bó ṣe jẹ́ ni ẹ ti ń gbọ́ láti ẹnu ìyá ààfin wa Rìsíkàtù yẹn, mo kí wọn pé wọ́n kú ohun. Mo rò pé ibi tá a dé yẹn nísìnyí àwọn ẹni tó ń gbọ́ wa ń kọ òye yín. Bí ó bá sì yẹ nìkan gbà tá a bá ti ka àwọn nǹkan náà tán, ẹ pè wá láti béèrè ìbéèrè. Ǹjẹ́ wà yóò ìyá ààfin Rìsíkàtù, iléeṣẹ́ tó jẹ́ pé ó wà déédéé lórí ètò tá a pè ní IB yìí, dọ́là kan lórí pọ́ùn mẹ́rin tẹni wọ́n gbọ́dọ̀ sún kalẹ̀ kó tó di pé kinní yìí ṣeéṣe. Iléeṣẹ́ tí ó ń san irú eléyìí, ṣé ọ̀rọ̀ kan tó wà fún àbí báwo?
1: No, gẹ́gẹ́ bí ìbéèrè náà ṣe wà ni pé ẹ̀sọ́ iléeṣẹ́ tí iléeṣẹ́ náà ó wà déédéé bí tẹ́ ṣe sọ gbà náà, ó ń ṣe déédéé, ó ní régie de commerce, ó ní numéro ìfù, ó ní autorisation des essais tó ní gbogbo ẹ̀, ẹ̀sọ́ òun náà yóò san àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lé ìpín mẹ́rin. Ẹni mi sọ yóò san. Iléeṣẹ́ náà wà déédéé, ó ní numéro ìfù, ó ní gbogbo ẹ̀, tán kí ìfù ẹ bá ti wà désactivé lérí Cefis, òun náà yóò san àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lé ìpín
0: mẹ́rin náà ni.
1: Ó ní régie de commerce, ó ní ìfù, ó ní gbogbo ẹ̀, ẹ̀sọ́ ìgbà tó ní gbogbo yẹn náà, ibi tó yẹ kó jábọ̀ àwọn owó orí ẹ̀ náà, ẹ̀sì ń ṣe bẹ̀, ẹ̀yìn jẹ́ ní. Ẹ̀sọ́ tó bá jábọ̀ owó orí náà tán, owó tó jáde nínú ẹ̀ tó gbọdọ̀ san náà, ẹ̀sọ́ ó san. Àwọn iléeṣẹ́ owó orí, ẹ̀sọ́ ó mọ ibi tó wà nínú ẹ̀ gan, ó lè localize ẹ̀. Tí gbogbo yẹn àbá lè rí gbogbo yẹn ṣe nípasẹ̀ iléeṣẹ́ yẹn, ìfì ẹ̀ yóò wà désactivé lérí Cefis. Tí ìfì náà bá sì wà désactivé lérí Cefis,
0: kò lè jáwé tá à ń sọ yìí.
1: Tó bá ti fẹ́ já fàtí normalize àlín náà, ó gbọ́dọ̀ san dandan ni kó san àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lérí ìpín mẹ́rin
0: náà
1: kó tó jáwé náà.
0: Kódà ìyẹn ká ṣe ní ó jẹ́ márùn-ún. A lọ síbi ìkẹfà tó ń sọ pé kí ni iléeṣẹ́ náà lè ṣe láti pé ọ̀rọ̀ nípa IB dọ́là kan lórí ìpín mẹ́rin yìí kọ lórí pàtàfọ́ọ̀mù Gmex náà, ẹ̀ǹpo. Point B.

0: nǹkan o fi lè bọ́ lọ́wọ́ ẹ̀.
1: ohun tó yẹ kó lú ẹ kó ṣe náà tó bá ti lọ eré ọ̀rọ̀ ìgbàlódé tó fẹ́ ṣá fàtúnà màlẹ́sẹ̀ náà ó ti lè lọ rí safis point popin ṣe bẹ́ẹ̀ṣì kó lọ vérifié statue ẹ̀. ẹsẹ̀ statue ìfíù ẹ̀ náà ó wà àtìvé ni àló dèsàtìvé ni. tó bá ti kọnsítì ẹ̀ tó rí pé statue ìfíù tòun wà dèsàtìvé ìgbà yẹn yóò súnmọ́ iléeṣẹ́ owó orí tó mẹ́nu ba ọ̀họ́ tó wà ládùúgbò ẹ̀.
0: tó wà ní ẹ̀ka ibi tó wà.
1: ẹ̀ka ibi tó wà ló ṣe regularisation ẹ̀. nítorí ohun tó fà á tí ìfíù ẹ̀ fi wà désactivé náà á sọ fún un tí ó bá regularise situation ẹ̀ á activé ìfíù ẹ̀ fún un gbà yẹn. kò ní san tó bá fẹ́ já fàtúrì normalisé náà ní kò ní san àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lé
0: rí fún
1: mẹ́rin náà mọ́.
0: ó dà nísìnyí nǹkan kí wá ni àwọn dimash tó yẹ kó ṣe kó fọwọ́ sí kó ṣa àwọn nǹkan ìwé tó ṣa ọ̀nà tó yẹ kó gbà tó yẹ pé eléyìí ò fi ní wáyé mọ́.
1: àwọn dimash nú àwọn dimash náà gẹ́gẹ́ bí mo ṣe sọ nísìnyí yóò sún mọ iléeṣẹ owó orí tó mẹnu ba
0: tó mójútó ètò yìí
1: tó mójútó tòsí ẹ. ẹ̀sìn àwọn owó orí tí kò jábọ̀ ẹ̀ náà yóò ṣe tó bá ṣe tán tó bá jẹ́ pé owó kan ló já níbẹ̀ ni yóò san tó bá sàn yẹn tán bí tí iléeṣẹ́ ẹ̀ wà ó yẹ kó fi han àwọn òṣìṣẹ́ owó orí tó mẹ́nu ba
0: ètò
1: yìí tòsí ẹ̀. tó bá ti ṣe gbogbo yẹn á wá activé ìfíù ẹ̀ tí ìfíù ẹ̀ lérí safis náà tí ìfíù ẹ̀ bá ti wà activé lérí safis yóò já fàtú ẹ̀ ní fà á kò ní san àsansílẹ̀ rẹ̀ àìbẹ̀ tàpẹ̀ ní àìbẹ̀ dọ́là kan lérí ìpín
0: mẹ́rin
1: náà
0: mọ́
1: bẹ́ẹ̀ ni.
0: ó dà ọ̀rọ̀ àìbẹ̀ náà là ń sọ àìbẹ̀ yìí ó ti san wọ́n ní tí ó bá di pé ó ṣe gbogbo àwọn ètò lórí gbogbo nǹkan tó ti di pé ó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé àìbẹ̀ tó ti san yìí ó fẹ́ parẹ́ ni kò ní tún gba san kankan mọ́ kò ní jáde nínú ọ̀rọ̀ ẹ̀ mọ́.
1: ìbéèrè kan lẹ béèrè àwọn ọmọ ìlú àwọn tí ń gbọ́ wa lásìkò yìí àìbẹ̀ tó ti san nítorí pé ìfíù ẹ̀ wà désactivé lérí safis yẹn kì í ṣe àìbẹ̀ tí ó san àsantrala tí kò ní rí díẹ̀ mọ́ bí gẹ́gẹ́ bí orúkọ owó orí náà pàápàá ti sọ àìbẹ̀ àsansílẹ̀ èrè ni ó ti di àsansílẹ̀ èrè fún níbẹ̀ nìyẹn ó yé nísìn ó ti di àsansílẹ̀ èrè fún nìyẹn tó bá wá yá tán yóò wá tọdún bá parí yóò wá dejú ẹ lórí lérí èrè ọdún tó fẹ jábọ fún owó
0: orí
1: iléeṣẹ owó orí.
0: kó yí àwọn èèyàn wa dáadáa ẹ tún bá mi sọ fún wọn kó yí wọn fún wọn ní èsì ìbéèrè yìí tí mo béèrè yìí kán tún gbọ dáadáa ṣòye yín ẹ bá fún wọn nísìnyí.
1: ìbéèrè náà ni ẹ ṣe tó bá ti san àsansílẹ̀ rẹ̀ olú ẹ̀ kò ṣe dédé ni kó tó já fàtúnà màlẹ́sẹ̀ yìí lérí àǹlì náà ó san àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lérí ìpín mẹ́rin náà àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lérí ìpín mẹ́rin tó san sílẹ̀ náà kí ló fẹ́ á dà náà ni ìbéèrè náà. mi sì sọ fún wọn yín pé gẹ́gẹ́ bí orúkọ owó orí náà pàápàá ti jẹ́ àsansílẹ̀ èrè ni ọdún àwọn iléeṣẹ́ wọ́n gbọ́dọ̀ ṣe ìtàfinàsí wọn tí wọ́n yọ lìásì wọn pápá wọ́n ṣe lìásì wọn pápá tí ohun tó ń tà lọ́dún náà àwọn kan tó ń rà lọ́dún náà tó ń wá yọ oṣù táwọn jáde tí wọ́n wá rí èrè tó ń jẹ gan-an tí iléeṣẹ́ owó orí yóò gba tiẹ̀ nù ẹ̀ èyí tí wọ́n gbọ́dọ̀ jábọ̀ fún ìjọba náà àsansílẹ̀ èrè yìí bẹ́ẹ̀ ni. o ti seyin sile ni o di account fun won ni ton deju e gege bi o na papa ti so un san sile ni ti won na ni ti won na ni ai mo se dede won to ye ni won fi san yen sile na
0: o da pe ibere keson ni abe wa ere e nisin ti o so wi pe ile ise to ba ti moju to oro nipa dollar kan lori pon merin ta nso yi se yo tun ma tesi se ko tun ni so owo ori mo abi nkan ton bere nbe kan yin
1: nbe kan ese ile ise ti o ti lo ri safest na to ri pe fit to wa deactivate pa to ri be na se o yo fatu normalize na jade lo san asansile dollar kan lori pon merin na ese tant que ko ba lo regularize situation ni statut e wa di statut activé ese o tu le mo se fatu mi ni e yo o le mo se fatu e
0: yo ma tesi
1: yo ma fun won ni fatu na me on to ye ko ma ni pe tant que ifi e yo wa deactivé na to ba ti se fatu yo ma san 5% owo asansile reyan na ni tant que ko ba lo régulariser situation ni fina ti wa deactivé to ba ti se tin ba tin se fatu o na apare na oni ko fun pe ko ma se fatu anli to ba ti lo yi oro balude do ti te ifu e na yo ma se fatu mais tant que ifu na wa deactivé yo ma san aib yi na ni
0: he olohun ko fun wa se
1: be ni o
0: ataja ataja ani ile se oro mi lo tun kan yi nisin toni kaluku o ba mu ra dada o ma nle lati yan
1: e ko soro awon na ni
0: oju kokoro
1: awon na ni o ye ko mo ayin pe ah to suba pari
0: won ni gboro yo bayi
1: gboro yo bayi mo gboro jabo ohun ti mo se opo eju ojo kewa osu to tole mo gboro jabo ohun ti mo se towo kan lo ba ja se ri e ni to ba ti san lo tin san ni ile ise orori ti mo yin pe eleyi nisin ah contribuable dada ni on tous les désactiver et fuir mon titi yo wa di en tin san to ba ti fe se fatu normaliser yo mo san dollar kan le ri pon me pare kale
0: eh a wa sori ibere ke wa nbe nisin oro aibe ina ni won tun so nipa e ti dollar kan le ri pon merin nipa ile ise na se ibere na o lo di e won ni ibere kewa la wa o
1: eh be ni ibere kewa ni ibere kewa ni eso en tin san aibe aibe 5% na eso olu e to ba tin san yen ko tun ni obligation fiscal mi lati se mo ti tan ni yo fi awon obligation en le ni on to nbere ni be ni
0: to ku to ye ko tun san ko tun se ko tun ni pe o fe se wahala ni
1: pa wahala se nkan mo ni
0: to ba ti san aibe na se pari na
1: ni pari na ni be ko o pa ti si ja if you ever deactivate nitori e ni san aib dollar kan le ipun merin eyin o pa ti ti san aib dollar kan le ipun merin na eyin o ko yin pe ti asiko to ye ko se awon declaration e ba de ko mo se awon declaration e eyin o ko yin pe ti asiko to ye ko san ko se declaration ko tun san o ko ma se declaration ko tun ma sanwo eyin o ko yin gbogbo awon owo ori ti o je ile ise logun o gboro ma ja ni lasiko to ye ti owo ori kan ba si jade lege e yo tutun san no be ni awon ile we ofin n so
0: pe o gboro se ti o ba si se be oro to wa leyin to be leyin oju eje lo nde ile ise to je pe o sese dide to gbogbo eto re se iru ile ise yin kan o tun le dide ko ma bere kini ko ma bere wo aibe ni sison yen ni pon merin lori pon kan lori pon merin kabi to ti san tele abi nkan ton bere
1: eh yo be yin pe kon da pada fohun ko le sese mo pa to ti san kale yen o di asansile re ni o di account nibe ni o ko le san dollar kan lori pon merin na ti ko ni ah ipa ti mo ti ohun ti enemy se na mo ti se gbogbo e ifi mi ti wa.

0: nu ọ̀rọ̀ owó ibay kàbí kí nǹkan tán sọ mẹ́.
1: Ẹ̀wọ̀n orí ẹ̀ríṣẹ́ olú ẹ̀ ní sí ìfí ẹ̀ wà dẹ̀sàtìlẹ̀ ni ó mọ̀ kò sì á ṣebi tó ṣe yẹgbà tí
0: ìgbésẹ̀ tó yẹ kó gbé kó gbé
1: kó gbé tí ìfínà kó wà àtìlẹ̀ ló yọ ìwé ìjẹ́rìí ìtàpè ní fàtúnà màlìzé náà jáde. Ìgbà tó wá yọ fàtúnà màlìzé náà fún kìlìyàn ẹ̀ nú àìmọ́gba wọn ayé wọn bẹ̀tẹ̀tẹ̀ léyìn wá ní pé ohun tó tà fún mi náà mi wá mọ́ àló ohun tó tà fún mi náà mo fẹ́ yọ kù là ìwé ìjẹ́rìí tó ṣe lákọ̀ọ́kọ́ náà ó gbọ́dọ̀ tún ṣe òun kó tó tún ṣe náà àkọ́kọ́ tó ṣe náà yóò hàn nu ilé ẹ̀ náà yóò hàn nu ilé ẹ̀. Ìbéèrè náà wá ní pé ẹsẹ̀ tó bá hàn nu ilé ẹ̀ sẹ́ òun kó tó òun ni ìfí ẹ̀ wà àtìlẹ̀ nígbà yẹn ìfí ẹ̀ wà dẹ̀sàtìlẹ̀ ló ti san ibay àsansílẹ̀ rẹ̀ dọ́là kan lérí pún mẹ́rin kó tó ṣe fàtú yẹn nísì tó bá fàtú yẹn wá di fàtú tó fẹ́ hànú nkọ ibay yẹn kí ló fẹ́ á dà náà ni òfin ní ibay yẹn ó tilẹ̀ tọrọ rambusman ibay yẹn kọ́mù yóò tọrọ dégrèvement ibay yẹn òfin fún láṣẹ yẹn
0: pé wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀
1: ó lè ṣe bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ìwé ìjẹ́rìí tó gbé jó náà ìwé ìjẹ́rìí náà kò wá di ìwé ìjẹ́rìí wọ́n wá ṣe fàtú ìdàbọ̀ àsẹ̀yìn ẹ̀ tó wá nu ilé ẹ̀ ibay tó ti san kalẹ̀ níbẹ̀ yẹn wọ́n ṣe rambusman ẹ̀ fún àdán dégrèvé ẹ̀ de la ibay.
0: Kódà nísìnyí kan báwo ni wọ́n ti wá lè gbà fi ṣe eléyìí láti báwo náà ṣe lè gbà fi ṣe eléyìí nígbà tó ti jẹ́ pé wọ́n ti ṣe eléyìí wọ́n ti ṣèwé fún onítọ̀hún tó tún wá di wípé wọ́n ní òun fẹ́ àbí òun fẹ́ gbà padà àbí báwo lórí ìbéèrè kẹtàlá ni mò ń sọ.
1: Báwo ló lè ṣe gbà fi ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè ìgbà yẹn yóò ṣe àkọ́kọ́ tó fẹ́ ṣe náà yóò ṣe fàtú ìdàvọ́à náà kó fi hànú ilé fàtú àkọ́kọ́ tó ṣe gbà yẹn tó bá ṣe fàtú ìdàvọ́à náà tán yóò wá ṣe fàtú ìtútùn míì kó fi kọrìjé ohun tí olú ẹ fẹ́ náà ìgbà yẹn ibay tuntun míì yóò wá rí fàtú ìtútùn náà ìsín yóò wá lo eré ọ̀rọ̀ ìgbàlódé wa ta pè ní imisef tó wá lo eré anglais afiṣẹ́lẹ̀ facturation tó bá ti lọ bẹ̀ yẹn yóò ṣí fàtú ìdàvọ́ àkọ́kọ́ náà yóò wá kílíkè sí bouton demande remboursement tó bá ti demande remboursement náà ibay tàkọ́kọ́ tó san náà wọ́n wá ṣe tó bá pọ̀ ju èyí tó wá ṣe lẹ́kẹ̀yìn náà wọ́n ṣe rambusman ẹ̀ fún tó ń pòṣèdè náà mo ń dékrí díẹ̀ yẹn ló wá fi ké ṣe rí valide làásàlùpẹ̀ mẹ́ndé yóò jẹ́ tí yóò fi ṣe rambusman yóò fi gba rambusman ibay tó san tí kò yẹ kó san náà wọ́n bí tó jẹ́ gbà náà ni
0: yóò
1: wá sumẹ́tẹ̀rẹ̀ tó bá ti sumẹ́tẹ̀rẹ̀ ìgbà yẹn ni yóò wọ́dọ̀ tiwa pèsè eré platform wa ló wà yóò wọ́dọ̀ tiwa òfin fún láṣẹ yẹn bí tó ń ṣe sọ ọ́gbà náà nìyẹn.
0: Láti wá sọ́dọ̀ ní gbogbo títò tó kù. Kí wá ni ṣíṣe.
1: Mẹ́ kò jẹ́ pé tó bá ṣe náà owó ni a fẹ́ gbé fún o yóò di kìrèdì níbẹ̀ yóò wà bẹ̀ fún ni.
0: Kí wá ni ṣíṣe nígbà tó jẹ́ pé gbogbo ètò yìí kọ́ wọn ti ṣe tán ṣùgbọ́n wọn ò tí finalize ẹ̀ wọn ò tí ṣe láṣetán.
1: Ó ti ṣe gbogbo ẹ̀ tán yóò kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ owó rí yóò clarify ẹ̀ sí àwọn òwe tó fi fẹ́ fi justify ẹ̀ náà yóò anẹ́sí ẹ̀ sérí ẹ̀ ìlà nípasẹ̀ ìwé iṣẹ́ owó rí náà àwa a ṣe rambusman náà fún u a fún ní kìrèdì náà.
0: Kódà ká sọ fún wọn pé kán bá a pe fiosi kó jẹ́ kí àmì tán díẹ̀ náà nítorí
1: díẹ̀ a fi lọ kò pọ̀ púpọ̀ máa ẹlẹ́ ó pọ̀ náà a ti ń lọ.
0: Ìbéèrè náà ń gan ó ti lọ ká pe ọ̀gbẹ́ni David Ahoyin.

0: bẹẹni gbogbo nkan ti ọgbẹni fiosi n kọ ninu orin yẹn patapata naa ni nkan ti ijọba ma ṣe kini ti ijọba ma fi owo ori to gba lọwọ awọn eyan na ma fi ṣe akiwa ipe ẹku eti leko nidi ẹrọ ọlọrun nkan david ahoyin lo wa nbẹ awa tawa n bi mi fatomasa ati alaja mi risikatu a n tẹsiwaju ninu awọn ibeere to wa nbi eyafin a n lọ ati de ori ibeere kẹẹdogun bayi to jẹ pe ọrọ nipa ile iṣẹ naa ni wọn sọrọ lileri ti wọn sọrọ sori aibe yẹn ni pọn mẹrin dọ́là kan lórí pọ́n mẹ́rin tá à ń sọ̀rọ̀ bá wọ́n sọ̀rọ̀ nípa níbi báyìí pé ilé iṣẹ́ tí ó bá ti ṣe kí ni tí ẹ bá mi wò ẹ fojú inú fi wo ìbéèrè kẹẹ̀ẹ́dógún náà ìbéèrè kẹẹ̀ẹ́dógún ẹ bá fojú inú fi wò.
1: Ìbéèrè náà ni pé ẹsẹ̀ tí ilé iṣẹ́ náà bá ti lọ èrí ìgbàlódé wa safis kó bá lè verifie statu ẹ torí pé statu fi tòun wà desactive tóun náà sì gan sì mọ yín pé òun máa ń jábọ owó orí tòun lásìkò tóun sì máa ń sanwó orí tòun lẹ́yìn yẹn àwọn iléeṣẹ́ owó orí tó mẹ́nu ba àwọn kíní tòun ó mọ òun dáadáa pé òun ì ṣe èèyàn tí òun ì jábọ owó orí wọn lásìkò pẹ̀lú bí tó ṣe yẹ gbà nítorí kí inú tún wá desactive fi tòun ó ti lè kọ́ntẹ́sẹ́ tí ó bá di bẹ́ẹ̀ yẹn yóò béèrè yóò súnmọ́ ilé iṣẹ́ owó orí náà ni
0: yóò wà lágbègbè ẹ̀
1: lónìí ohun kan báyìí mọ orí o mẹ́kò yé mi o ẹ bá mi wò nítorí kí ló wá jẹ́ bẹ̀ nítorí ohun tí ìfìwẹ̀ náà wá wà desactive á sọ fún tí yóò kọ ìṣe ẹ̀ tó bá sì jẹ́ yín pé ilé iṣẹ́ owó orí náà pàápàá ló sì ṣe àìmọ́mọ̀ fi desactive ẹ̀ ni á kọ ìṣe ẹ̀ fún.
0: Bọ̀ ká lọ sórí ìkẹrìndínlógún báyìí sẹ́ẹ̀sì nìmẹ̀rú sẹ́ẹ̀sì orí ọ̀rọ̀ owó orí náà ni ọkùnkùn sọ̀rọ̀ lélẹ́rí ọ̀rọ̀ aibe dọ́là kan lórí pọ́n mẹ́rin lórí anlin kò ní wọ́n sọ̀rọ̀ lélẹ́rí ń bí báyìí.
1: Báwo ló wá aibe nǹkan ló ti jẹ́ tẹ́lẹ̀ tí àsansílẹ̀ ibi tá a máa ń sọ náà ni tẹ́lẹ̀ òfin fún àwọn iléeṣẹ́ tó ń bá ṣiṣẹ́ kó máa yọ aibe yìí kalẹ̀ kó tó sanwó fún wọn kí n tún tó àlàyé náà ṣe nípa kejì níbí mo ń gbé ẹyin ní ilé iṣẹ́ yín tí èmi náà mo ní ilé iṣẹ́ mi tí mo wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín òfin nù wé ilé iṣẹ́ owó orí náà ló ní pé kó tó sanwó fẹ́ni tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ náà ó yọ àsansílẹ̀ rẹ̀ yìí kalẹ̀ ó yọ kalẹ̀ tí olú ẹ̀ kó tó sanwó fún un ìsín tó bá jẹ́ pé wé ìjẹ́rìí ìtàpè ní fàtídọ̀ màdíṣe tó olú ẹ̀ gbé fún ẹ lórí pé olú ẹ̀ ti san aibe àsansílẹ̀ rẹ̀ anlin wọ́n tó fẹ́ sanwó fún náà ó tún lìdí kó yọ àsansílẹ̀ rẹ̀ kan kalẹ̀ kó wá lọ jábọ̀ ẹ̀ fún ìjọba mọ́ pàtó ti san anlin náà ó ti san ni tún lè yọ yẹn kalẹ̀ fún kán ni pé ẹni tó fẹ́ sanwó fún náà yóò lo òun fẹ́ yọ yẹn kalẹ̀ èyàn ò sínú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni.
0: Kódà ẹ ṣeun ká sọ fún àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa nílé pé wọ́n lè pè wá kí wọ́n béèrè ìbéèrè tó bá fẹ́ béèrè lórí àwọn nǹkan tá a ti ń kàbọ̀ látẹ̀yìn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0121314532 a wà ní yàrá ọ̀rọ̀ níbi tá a sì gbà yín wọlé gbogbo nǹkan tí ẹ bá béèrè nǹkan kódà ẹ máa gbọ́ èsì ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ nípa ìfì wọ́n ti desactive ìfì náà báyìí ìsìn ìdéje yìí ojúlẹ̀ṣẹ̀ yín òun sì ní ló gba gbogbo ẹ̀ sọ́wọ́ pé àwọn máa ṣe kínní. Orí ìbéèrè kẹtàdínlógún di sẹ́tìlá wa.
1: Nítorí kí ni ò ní ìgbà ẹ̀ nísìn ọ̀rọ̀ IBA sísan ní náà. Ó wá jẹ gbogbo àwọn ilé iṣẹ́ tí ìfi wọn ti wà désàtìvé náà ni a ní ilé iṣẹ́ owó rí ó fi yọ tuntun yẹn jáde náà kí gbogbo àwọn ọmọ ìlú kán ba lè san owó orí tó yẹ kó san. Lẹ́yìn yẹn gbogbo mobilization reset tìjọba kó ba lè jẹ́ nǹkan gidi. Lẹ́yìn yẹn bí tí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ náà Èkìtì gbogbo àwọn ọmọ ìlú kán ba lè san owó orí tó yẹ kó san náà. Wọ́n tí ìfi ẹ̀ bá ti wà désàtìvé ó di pé ò ṣe dédé nìyẹn. Tán bá sì gba àsansílẹ̀ rẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ó ṣe ò ṣe ò ó ti san owó orí ní apá kan náà nìyẹn. Tán nítorí season fiscal ni wọ́n fi generalize ẹ̀ sí gbogbo àwọn ìfi tí wọ́n wà IBA sí ìfi tó wà désàtìvé.
0: Kódà gbogbo ẹ̀yin èèyàn wa nílé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 01 21 31 45 32 01 21 60 41 22. Ẹ pè wá tẹ bá ní ọ̀rọ̀ kan tí ẹ fẹ́ bèèrè ìbéèrè tẹ bá ní tẹ fẹ́ bèèrè lórí gbogbo ohun tá a ti ń sọ̀bọ̀ látẹ̀yìn torí àkókò náà nǹkan ó ti ń rebi ìtànà ìyáàfin àwọn èyí tó kù ń bẹ̀ gbẹ bá ṣe mọ̀ pé a lè ṣe.
1: Padà wá lé yẹ̀ pẹ̀tẹ́ tó bá dì ṣé àwọn ìbéèrè náà ó
0: tó bá jẹ́ bẹ́ẹ̀ ni
1: kòkèrè mẹ́ àlàyé kan wà tó jẹ́ àlàyé pàtàkì tó yẹ kí n sọ fún wọn náà ló jẹ́ kí kò jẹ́ pé tí ilé iṣẹ́ gan bá ti san ó ti lọ rí ọ̀gbàlódé tó fẹ́ yọ ìwé ìjẹ́rìí ìtàpè ní fàtínà màdìsè jáde tí gbà kan ó ti fi gbà kan fi ṣe fàtínà màdìsè yàn ló san owó àsansílẹ̀ rẹ̀ tàpè ní IBA dọ́là kan lé ìpín
0: mẹ́rin
1: náà tún ní bèrè lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ̀mẹ̀kan náà ló san bẹ́ẹ̀ kọ́ kì í ṣe bẹ́ẹ̀ rárá tán ké ìfi ẹ̀ yóò wà désàtìvé lérí safis owó àsansílẹ̀ rẹ̀ tàpè ní IBA simple san ni ó lè mọ san títí fi lọ ni o.
0: tó bá ti désàtìvé ẹ̀
1: báyìí ó mọ san dọ́là kan lérí ìpín mẹ́rin yìí títí fi lọ ni ó dìgbà tí ó wá regularize situation ẹ̀ ìfi ẹ̀ tún wá
0: kó sínú
1: ìfi ẹ̀ wá kó sínú modative ìgbà yẹn tó bá ti fẹ́ já ìwé ìjẹ́rìí ìtàpè ní fàtínà màdìsè ni kò ní san àsansílẹ̀ rẹ̀ IBA yìí dọ́là kan lérí ìpín mẹ́rin mọ́ bẹ́ẹ̀ ni.
0: Bó ṣe jẹ́ nìyẹn ǹjẹ́ kó yé gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá o kì í ṣe pé tẹ bá ti san lẹ́ẹ̀kan ó parí o tí wọn bá ti regularize situation yín pé mo ti ṣe gbogbo ètò mi sìn o mò ń san tó yẹ kí n san mò ń ṣe bó ṣe yẹ kí n jẹ mo wà déédé lórí ètò yìí tẹ bá fẹ́ yọ fàtí normalize náà jáde ẹ gbọ́dọ̀ san owó IBA náà yẹn ni ìpín kan dọ́là kan lórí ìpín mẹ́rin ó di dandan ni. Ǹjẹ́ tẹ bá ti àti bíi kíní tán ti gbà yín wọlé tẹ ti wà ń bẹ̀ tẹ̀ ń ṣe déédé tẹ sì ń fún fàtí normalize yìí ní gbogbo ìgbà tẹ bá ti ń tajà tí gbogbo ẹ ti wà lórí ọwọ́ ẹ tún ní san owó IBA tí wọ́n ń sọ yìí mọ́ kó yé wa dáadáa nítorí tí ó bá yá àwọn èèyàn ni wọ́n ti wá sábà kí ni mo tún fẹ́ san fún ìgbà tó san tó tún jẹ́ pé ò tún ṣe déédé pẹ̀lú gbogbo ohun tó yẹ kó ṣe mọ́ fàtí normalize tẹ̀ ń fún tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe kò dáa bẹ́ẹ̀. Wọ́n sì sọ̀rọ̀ kan bí nìsín wọ́n ní àwọn ilé iṣẹ́ ńláńlá tó sì jẹ́ èyí tó bọwọ́ le àwọn ni wọ́n ń ṣètò yìí déédé àwọn kan wà nínú wọn tọ̀hún máa ṣe àmọ́ àwọn àbọ̀wọ́lé tó jẹ́ kéréje kéréje wọ̀nyẹn wọ́n ní àwọn yẹn wọn ò tiẹ̀ ṣe káwọn orí wọn kan yọ rárá kó ní kálukú wa kó mo bó ṣe fẹ́ ṣe sí kó súnmọ́ ojúlé-iṣẹ́ EMPO tó ń mójútó ọ̀rọ̀ nípa owó orí sísan lójúlé ní orílẹ̀-èdè wa Benin. Nítorí owó orí tán gbà yìí ni wọ́n fi ń kọ́lé dòtò ilé ìwé táwọn ọmọ wa ń lọ ń kọ́ owó yìí ni wọ́n fi ń kọ́ ni wọ́n sì fi ń ṣe ọ̀nà tá à ń gbà kọjá tá a bá san yóò dá tá a bá sì san yóò kù díẹ̀ káàtó. Ǹjẹ́ ìyáàfin Rísíkàtù Bello ọ̀rọ̀ olè ní tẹ tó fẹ́ bá àwọn èèyàn wa sọ ká tó máa kò ní yàrá ọ̀rọ̀ àgọ́ náà ti ń lọ tẹ bá ní tó bá yẹ pé lórí àwọn nǹkan náà ẹ tó fẹ́ gbarí ẹ̀ kọjá ni.
1: ohun tí mi sọ náà ni pé
0: ìṣẹ́jú mẹ́rin la ní nísìnyí.
1: Ìṣẹ́jú mẹ́rin la ní. Àsìkò náà ti lọ ni ó ti lọ gan-an ni. Mi gbé orúkọ ọ̀gá ilé-iṣẹ́ owó erí. Mi fi kí wọn ránṣẹ́. Àwọn tí ń sanwó erí déédéé pẹ̀lú san lásìkò kó mọ̀ sún wọn kó mọ̀ sì rẹ̀ wọ́n. Bí tó ń ṣe ń san gbà tí ìlú fi ń lọ wájú kó mọ̀ san bẹ́ẹ̀. Àwọn tó sì kú lẹ́yìn tó kú díẹ̀ fún wọn káàtó fún wọn kó ń dákun à ń bẹ̀ wọ́n ni kó ń sanwó erí kó ń dákun kó ń sanwó erí. Àwọn náà mà yí pé ìlú wa Bèdè yìí ò nìkan méjì ju owó erí náà lọ. Owó erí náà ni ìjọba ń gbà tí fi ń kó àwọn iléèwé tí fi ń kó àwọn ilé ìdótò tí fi ń san bùsù àwọn ètùjàn tí fi ń ṣọ̀nà tá à ń gbà
0: kọjá.
1: Nítorí ìyẹn à ń bẹ̀ wọ́n ni kó ń dákun kó mọ san owó erí wọn. Ètò ní ìta sì gbé wá kì í ṣe owó orí tuntun míì ní iléeṣẹ́ owó orí fẹ́ yọ jáde. Kì í ṣe owó orí tuntun míì tí gbogbo àwọn ọmọ ìlú kan bá lè pèdè pọ̀ kán fi tún ìlú ṣe nítorí ẹ̀ ni kán pẹnu pọ̀ kán fi tún ìlú ṣe nítorí ẹ̀ ni òfin wa wò yẹn lóní àìbè yìí kò ní jọ kò ní jẹ́ àìbè fún àwọn consultant pẹ̀lú entreprise individuel nìkan tó mọ san kalẹ̀ yóò jẹ àwọn iléeṣẹ́ tí ìfihàn bá ti wà désactivé pé tó bá sì ṣe déédéé ìfihàn yóò wà activé tó ní nídìí kó san IB yìí
0: mọ́. Ẹran olè ti platform mú.
1: Eri tó bá ti fẹ́ yọ consulté statut wọn wọ́n lọ rí platform wọn safis.impo.bg tó bá sì fẹ́ ṣe factu normalisé ni wọ́n lọ rí platform wọn imisef.bg tó bá sì fẹ́ pè wá náà ni wọ́n pè wá lérí 133 call center wa ni 133 ó dà.
0: Ó dà ẹ ṣeun gan ni o ìyáàfin rìsíkàtù bello ẹ kú wíwá tẹ wá ẹ sì kú ọ̀rọ̀ ọlọ́run ò ní gba ohun lẹ́nu yín.
1: Àmì
0: ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí
1: àmì
0: a máa ríra wa ní dáadáa ọlọ́run ó ṣọlé yóò sì ṣọ́nà fún wa.
1: Àmì
0: ọkọ̀ ọba àdá ọba kò ní ṣe ayín lẹ́sẹ̀ ọkọ̀ àdáni àdá àdáni kò ní ṣe àwa náà lẹ́sẹ̀.
1: Àmì
0: ibi láàfin àdàgbà tòní sí gbogbo ẹyin tẹ gbọ́ ẹ gbọ́ kẹ lò ó kẹ mu lò kó dára fún yín ojúlé-iṣẹ́ empo ojúlé-iṣẹ́ tó ń gbowó orí lórílẹ̀-èdè Benin kó fi lè dára ló fi àwọn èèyàn ránṣẹ́ síbí ní àwọn èdè tá à ń sọ. Nídìí ẹ̀rọ ọlọ́run kọ David Ahoyin èmi Fatomasiat ánkíwá pé gbogbo ìtòkùn kọ ó tún di ní oṣù tí ń bọ̀ lágbára ọlọ́run.

gbóyin mi ọsún sí wúrọ tàbí yín dótó nọdé yẹyìn sí tàdínà fífọ́nrí martin yín máa yín jíwẹ́ ìtọ́ gbẹ̀nù síwẹ̀ ẹ sàn lèmítọ́ ọmọ ìgbàdọ̀ ọmọlọ dé fífẹ́ rí àlìnà mi nùwé àtìrìnmí já àlọ́kẹ́rí àlọ́ wúwẹ̀ sàn gọ̀mí pégò gbọmọ ọkùnrin kan kàbí wúwẹ̀ sàn gọ̀mí pégò bó fọ́n tó ohun kékeré ní pépé gbá jíwẹ́ ìtọ́ gbẹ̀nù wẹ̀ yọ̀ǹda àǹfààní mọ̀ ń kọ̀tàn tán náà mi gbọ̀mí tó fọ́n nínú ẹ̀tọ́ oṣù mi lọ́rùn pàtí wẹ́ ìtọ́ gbẹ̀nù lọ pé kókó nu jáwẹ̀. dùdù mítọ̀ nùnù mítọ̀ ẹwọ̀ sí àlọ́mẹ̀wẹ̀ sán àbò ìtọ̀ wẹ̀ tí tò mí lẹ́jí wẹ̀ tí tò ká mítọ̀ jí kò mítọ̀ òjọ́ mítọ̀ àsìn mítọ̀ jí fúnlẹ́fúnlẹ́ mítọ̀ lẹ́ àbò ìtọ̀ wẹ̀ tí tò yóò lẹ́jí mẹ́mọ́mẹ́ gbọ́ mítọ̀ lẹ́ kúrọ̀ mẹ́ẹ́ máa tọ́ mọ̀ mí gbọ́ lẹ́ ọ̀ṣun pàápàá àbò òkúrúnà tọ́ wẹ̀ tí tò yóò lẹ́jí bọ́ ẹ jẹrọ mọ́ lọ pèrè pépé ǹdẹ́ mí ìkúrò jí kàbí ìwéré pépé ǹdẹ́ mí pọ̀ mí dé bó mọ̀ mí dé tò jíjọ ní jíjọ ọlọ́màtẹ́sọ pé gan gbọ̀ fúnfún lọ́wọ́ kò fúnlẹ̀ nira tó pẹ́ náà jíwẹ́ bọ́ná pa jíwẹ́ lọ́dọ̀ ẹ bá sí ẹni tó tún yẹn tó jíjọ tó jẹ́ dìfé tòmọ́dọ̀ òkúrúnà àwàánú kó chẹ́dọ̀ mí kó chẹ́dọ̀ yàn họ́ sú sébastien fòsèbá àsúyọ́ lẹ́tọ̀ kó chẹ́dọ̀ hùmẹ́nú emmanuel kó chẹ́dọ̀ zando madeleine kó chẹ́dọ̀ agbozumẹ hótẹmẹ kúrọ kó chẹ́dọ̀ ivetta yi avọ́sẹ́ gamu noel òkúrúnà wáyé òpẹ́ tó àlọ́mítọ́ wẹ̀ pládọ́ná pascaline misiun òkúrúnà kó chẹ́dọ̀ ewọ juda aishatu òkúrúnà jalebo kó chẹ́dọ̀ ewọ amusu jean kúrọ dosu viviane dubogan bienvenue ngabu josephine somer somer sokenu die donne yewenu victor kuchika christophe òkúrúnà jalebo kó chẹ́dọ̀ yewulẹ dọ awanu gbogbo yewulẹ dọgbẹ mi tó pẹ náà wẹ kó chẹ́dọ̀ oníkàlùkù mi ò lẹtọ kó chẹ́dọ̀ mi ọ̀sùn lẹ kúrọ̀ wẹ̀ dọ̀ mi tán kó chẹ́dọ̀ gímẹ̀dá dàbí tó kúrọ̀ wẹ̀ dọ̀ mi tán kó pété awanu òkúrúnà ẹ̀ náà chẹ́dọ̀.